0: from Lagos. This is
1: Jordan.
2: 105.5 FM.
3: This is Jordan 105.5. Station with the voice for entrepreneurs.
4: Asiko tuya gajem wamolaye.
5: Lọ́nà ọjọ́ Tọ́sídẹ̀ẹ́ àdúrà gbọ̀n pẹ̀pẹ̀ lórí ọmọ òní bá wọn gbarú ẹ̀ láyé. Bárayé ṣe ń sáré nílé ayé ń sáré. Ọmọ KVS ń sáré bó ṣe máa sáré kọ́lé. Ọmọ 30 years ti ń sáré bó ṣe máa ra mọ́tò rẹpẹtẹ. Ọmọ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ bí òun náà fẹ́ máa bímọ. Ọmọ tí wọ́n ń tọ́ lọ́wọ́ òun náà fẹ́ máa tọ́mọ. Àìsà àkókò wà fún gbogbo nǹkan ní abẹ́ ọ̀run yìí. Ṣé orí ìgbésí ayé gbogbo wa ní ṣiṣẹ́ ìtẹ̀lé ni? Bí Ọlọ́run ṣe làálẹ̀ fún ọ máa rin ìrìn àjò rẹ, kò dáa tó bá ló fẹ́ fọ̀ nǹkan tí Ọlọ́run làálẹ̀ fún ọ. Nítorí Bọ́lọ́run ṣe làálẹ̀ fún gbogbo ènìyàn, òun ni wípé àkókò kan wà tí ènìyàn máa kẹ́kọ̀ọ́, àkókò kan wà tí ènìyàn máa dàgbà nínú ẹ̀kọ́ tó kọ́, àkókò kan wà tó jẹ́ pé gbogbo ẹ̀kọ́ tó ti kọ́ yóò bẹ̀ sí so èso rere, àkókò kan wà tó jẹ́ wípé nínú èso tó ti kọ́ yóò tún lè bùkún àwọn ènìyàn. Àìsà àìsàn sùúrù lónìí ilé ayé. Àkókò rẹ ò lè kọjá rẹ tó bá dúró nínú Jésù. Ó lè pẹ́ ṣùgbọ́n dandan yóò dé. Ó dájú pé kó o kánjú ṣùgbọ́n kó o má débẹ̀ tàbí kó o débẹ̀ kó o má rí bẹ́ẹ̀ lò pẹ́. Ìwọ náà wọ ọmọ tó ṣe ìyàwó ní ọmọ ọdún 12. A tún sọ fún ẹ wípé kó o bá ọmọ wí kó má ṣe mọ́. Ọlọ́yẹ ń ṣe irú ẹ̀ náà. Nígbà tó máa tún sọ̀rọ̀ ni wọ́n ti fi ọ́ jẹ́ ìyá alága àwọn ìyá yahoo. Ọmọdé yìí rọra máa wá là nítorí ọ̀là tá a fi ẹ̀rú wọ́n lè lani mọ́lẹ̀. Olùfẹ́ rọra máa wá owó kówó má bàa padà wá òtúrú nílẹ̀. Nítorí owó tó rí yẹn ẹ̀mí kan ni níbi tí Ọlọ́run bá ti darí rẹ̀ sí ló ń lọ. Bẹ́ẹ̀ náà ni ìṣẹ́ ibi tí èṣù bá ti darí rẹ̀ sí ibẹ̀ ló ń lọ. Wọ́n ní kó rọra máa sáré kádàrá o. Nítorí wẹ́rẹ́wẹ́rẹ́ nìkan jẹlẹ́, wẹ́rẹ́wẹ́rẹ́ nìkan gọ̀pẹ́. Kí ni David sọ nípa sùúrù ní Psalm 27:14?
6: Dúró de Olúwa.
5: Oh yes.
6: Yóò sì tújú ká.
5: Yes sir.
6: Yóò sì bú ọ ní àyàlẹ́.
5: Abiyamọ ìjà mi, ogún ò ní fi ọmọ rẹ lẹ o. Ọmọ rẹ máa rí ọgọ lò. Gbogbo ọmọ rẹ ò ní wọmi. Ayé ò ní gbogbo lọ́wọ́ rẹ bí sọ. Torí pé Jésù fi ẹyẹ wọ Jerusalem, orúkọ yẹ wàá gba ìwà gbẹ̀yẹ tọmọtọmọ. Ẹni bá gbọ́wọ́ kọ́wọ́ torí ọmọ rẹ yóò jẹ̀bi Ọlọ́run. Màmá orí Ọlọ́run ò ní gbà ṣe rẹ lọ́jọ́ ìyá ọmọ rẹ o. Orí lọ fi mẹ́rin nínú pọ́ọ̀tù orí ọmọ rẹ máa múre wálé. Orí gbọ́ Olúwa ó yá lọ di àpẹ́sì tọmọtọmọ. Ọjọ́ bí ọmọ rẹ wọmúwọ́mú wá lọ máa ń kẹ́ ọyá ayé rẹ múre wálé ni o. Àánú wọ ọmọ rẹ wà, ìbùkún wọ ọmọ rẹ wà, ògo tuntun wọ ọmọ rẹ wà. Ìrẹ̀lọ́jọ́ owó máa rí ojú rẹ̀ máa rí ọmọ rẹ. Ọwọ́ rẹ méjèèjì rí ọmọ rẹ ló máa fi gbà. Orí ọmọ rẹ ò ní yí mẹ́rẹ̀. Ìwà tọmọ rẹ ò ní ráre. Ibi jẹ́ tọkọ rẹ ti rí tọrọ kọ́bọ̀ wọn ní dá dúró níbẹ̀ o. Ayé ò ní fún ọjà ayé mọ́mọ́ rẹ. Wọ́n ní bá ẹ̀sọ̀ ṣe ọ́ tọmọtọmọ. Wà á kó ọ̀pọ̀lọpọ̀ ẹja o. Ẹ̀sí àti ìtìjú dọ̀pin nínú ilé yìí o. Ní kòríta pé ó ti tẹ àánú yọ sí ọ. Ní kòríta kò sógo mọ́ fún àkọ́bí Ọlọ́run gbógo fọlẹ̀ rẹ. Ní kòríta kò sí ìrètí mọ́ ìrànlọ́wọ́ dìde sẹ́yìn àkọ́bí. Ní kòríta kò ṣeé ṣe yóò ṣeé ṣe fọmọ rẹ o. Ẹni dá orun mọ́jú láti fọmọ fòrọ́ ẹ̀mí rẹ lórúkọ yẹ yóò ṣègbè dànù. Ẹ̀yin àkọ́bí agbára yóò ní ká yín mọ́kànà. Gbogbo òkùnkùn ní dèyí mọ́lẹ̀. Ẹ̀yin àkọ́bí ẹlẹ́rọ náà lọ o. Mo kéde lórúkọ Jésù lọ ṣe rere. Ọlọ́run gbogbo ẹran ara yóò ran àkọ́bí rẹ lọ́wọ́. Agbára ayé kò ní ká ọmọ rẹ. Agbára gbolé kò ní ká àkọ́bí. Agbára emulẹ̀ kò ní ká àkọ́bí rẹ. Agbára alárọ̀ká kò ní ká àkọ́bí rẹ. Agbára àwọn afàkókò ìdíṣòfò kò ní ká àkọ́bí rẹ. Alátakò àyànmọ́ kò ní rí jẹ́jẹ́ lórí gbogbo ọmọ rẹ o. Ẹni tá a fi jẹ́rẹ́ láti jẹ́ ìyá àkọ́bí wá lórúkọ Jésù yóò ṣiṣẹ́ jẹ o. Yóò ṣe ra rẹ̀. Ẹni gbẹ contract láti fi àìsàn sọ ẹ̀yìn àkọ́bí mọ́lẹ̀ yóò forí ara rẹ̀ gbé. Ẹ̀yìn àkọ́bí ẹni jábọ́. Ẹ ò ní rẹ́ bọ́. Àkọ́bí yẹn ò ní rìn lọ lọ́jọ́ ẹ̀yẹ rẹ̀. Ẹ̀yìn bàbá àkọ́bí dà lórúkọ Jésù lọ́dún olóríire. Ọmọ ọba àkọ́bí ò ní padà dé ẹrú. Ẹ̀yìn àkọ́bí wà ní rán yín lọ sọ́run àjàǹtẹ̀. Àkọ́bí rẹ̀ ò ní lo ìràwọ̀ afẹ́fẹ́ oníbìnú. Àrísì kí ẹ̀yìn àkọ́bí ò ní wọlé lójijì. Àkọ́bí rẹ̀ ò ní jábọ́ látorí àga ògo. Aran mi sí àkọ́bí ni ẹ máa dìde láyé. Òun tó fayọ̀ kójọ lórí àkọ́bí kò ní bàjẹ́ lójú rẹ̀. Abánikọ́mọ tó gbogbo àkọ́bí lóye àgbà kan yín padà. Ẹ tọ́jú àwọn àkọ́bí lórúkọ Jésù ẹ̀ ní jẹ̀bi lórí wọn o. Irú ladùn ọbẹ̀ Lẹ́kìtì lórúkọ Jésù ọmọ rẹ̀ máa dùn dá. lẹ aye akobi oni kan o oni de yakobi pada seyin o eyin obo yoku e ni seru egbon yin o oni jogun ogun alakisa eyin obo yoku aye oni ba yin daro eyin obo yoku ogo yin ma buyo eyin obo yoku era aye yin gbe eyin obo yoku e ni ko sele o eyin obo yoku aye oni ba yin daro omo re ni lana olorun omo re oni dida kuda omo re oni jeru kakara chapter 4 verse 6 ki je ni pa pa omo re ma dije omo re ma di ayo idile akobi ata omo yoku e ni se ri fini ile alaye proverb chapter 24 verse 10 e ma re wesi loruko jesu goyin ma buyo mama sami oni pita ko bi ma ri o gbogbo ilu e sami o e oni ri akobo to dabi original jesu oluwa engineer ri po lowo re mo mo ṣùgbọ́n lẹ́rẹ̀ yìí tà ṣẹ̀ṣẹ̀ gbọ́ ní kọ́lọ́nì kẹta ni kò bá ń gbé sí.
0: Ó ti pẹ́ tí first born mi tó ti fún mi kan gbẹ̀ mi ìdẹ́ ń bèrè kó tó fún mi.
7: Iye àkọ́bí yìí.
0: Even God ti máa bèrè 2000 lóhun òní máa kékeré lọ́mọ tó ti fún mi. So mo wá wá ní ọjọ́ Tuesday tó lọ yìí. Mo kàn délé pàdé wá ní mọ́mì mi wo orí fóònù yìí. Mo kàn rí ni ó ní 180,000.
8: Ó fún yín.
7: Bẹ́ẹ̀ ó fún yín. Ó fún yín.
0: Ó ti ya oníbàlẹ̀ ẹ̀ṣẹ̀ ní fóònù tí màá fi close ǹjọ́ yẹn wọ́n ti wá deliver fóònù fún mi.
7: Ó tún gbé fóònù wá.
8: Hallelujah.
7: Fóònù eléyìí yọ kọ́lọ̀.
8: Ó yọ kọ́lọ̀ sà.
7: Ó yọ Facebook.
8: Ó yọ Facebook.
7: Ó tún ṣó bàbá alábìyamọ.
8: Bẹ́ẹ̀ni sà.
7: Adúrú fóònù ló fún yín.
0: Bẹ́ẹ̀ni sà. Alẹ́ ẹjọ́ Tuesday yẹn náà lọ deliver.
8: Same thing.
7: Ó deliver.
0: Lẹ̀ lẹ́yìn wá
7: yìí. Mama àjẹdọjọ́ alẹ́ ni.
0: Ó ti sẹ́ndì owó sí mi.
8: Ó ti sẹ́ndì owó bẹ́ẹ̀ ni àbí.
7: Bá a ṣe ń gbàdúrà.
0: Bẹ́ẹ̀
7: ni. Ẹ̀yin ń gbowó. Àwa ń pariwo.
0: 100k.
8: 100,000. Ilé ilé ilé ìlú.
7: Àwa ń ṣe program.
8: Ẹ̀yin ń gbowó.
7: Ẹ̀yin ń gbowó. Kí aago mẹ́sàn-án alẹ́ ìjọlù. Ènìyàn 100. Ẹ máa rí alert.
5: Ẹ̀yin àkọ́bí àti ìyá àti bàbá àkọ́bí. Àti àwọn ọmọ tó tẹ̀lé program tí mo ròyìn lánàá àárọ̀ ní aago mẹ́sàn-án ni. Ìwọ ló ń wò wípé àkọ́bí yẹn dàgbà jù. Ṣùgbọ́n ọmọ ló sì jẹ́ lọ́wọ́ rẹ àti lọ́wọ́ Ọlọ́run. Jẹ́jọ́ fi àdúrà gbé ẹ̀yìn mú àkọ́bí rẹ ró. Nítorí ogun tó ń mú àkọ́bí balẹ̀ kò gbọ́dọ̀ mú àkọ́bí rẹ balẹ̀. Jọ tó bá ti ń bọ̀ bá mú fọ́tò àkọ́bí rẹ dání. Àtọ́ méjìlá tó fẹ́ lórí àkọ́bí àtàwọn ọmọ nítorí a máa dáná sun gbogbo ẹ̀ lẹ́nu. Bọ́ọ̀lẹ̀ ní bọ́sùbọ́sọ̀p tó wà ní ìfọ̀ ní Ògùn ṣe. Ní bọ́sọ̀p yẹn sọ fún ọlọ́kadà kan gbé lọ sí ṣọ́ọ̀ṣì àwọn Fákẹ́yẹ. Buhari rẹ gbà. Evangelist bá ń gbígbé àgbo ìgbàlà kan bẹ̀ yẹn bó fẹ́ sọ̀rọ̀ kan. Tó bá gbọ́ àgbo yẹn dáadáa. Buhari wípé àgbo ìgbàlà ló ń kẹ́yẹ̀. Buhari wípé àgbo ìwòsàn ló ń kẹ́yẹ̀. Buhari wípé àgbo ìtúsílẹ̀ ńlá ló ń dún yẹn. Buhari wípé àgbo òjò ìbùkún ló fẹ́ rọ̀ yẹn. Nítorí ìsọjí ọjọ́ tún mo tún ṣe ń tẹ̀ mọ́ létí. Ìsọjí ọjọ́ márùn-ún tí Jésù Kristì gbé kalẹ̀. Tá a máa ṣe wọnú bẹ́ẹ̀dẹ̀ wòlíì tó ń gbọ́ yìí. Dẹ́ kúkú pé ọ̀sẹ̀ yẹn ní ọ̀sẹ̀ ayọ̀ fún àwọn ọmọ bàbá alábìyamọ lórí afẹ́fẹ́. Gbogbo àwọn tá a jọ ń jàǹfààní àdúrà orí afẹ́fẹ́ ni mo fẹ́ ká jọyọ̀ ní ọ̀sẹ̀ náà. Ibikíbi tó bá wẹ̀mí ò mọ́ bó ṣe jìnà tó. Tó bá fi sínú ètò rẹ wàá rí pé wà á débẹ̀ ní ọjọ́ náà. Òróró májèmó ojú ìbí ẹyọ kọ̀ọ̀kan nání kan fún abiyamọ kọ̀ọ̀kan. Rẹ́ẹ̀sì ẹ̀wà gàrí gbogbo ẹ̀ náà ti ń ṣètò wípé wọ́n fẹ́ fún gbogbo ènìyàn. Buhari rẹ gbà. Mo sọ ní ànájẹ́ tó ti sọ lẹ́ni fáwọn tí ò gbọ́. Nǹkan mẹ́ta ló máa ń jẹ́ kí n gba aládùúrà níyànjú wípé kó dá ọrẹ. Ìkíní ni wípé bíbélì wípé owó ni kẹ̀kẹ́ ìrere. Sọ́mọ̀ wípé láìsí àwọn ọrẹ yìí ìrere yìí ò lè lọ bá a ṣe fẹ́. Sọ́mọ̀ wípé ọrẹ táwọn kan dá ló jẹ́ kó rí mi gbọ́ láàárọ̀ yìí. Ìkejì ni wípé ọrẹ a máa ti àdúrà lẹ́yìn. Nítorí Ọlọ́run máa ń wo ìgbìyànjú ẹ̀dá nínú àdúrà. Bó ṣe múra sí nínú àdúrà àti bí ò ṣe rọrùn tó tún ń dá ọrẹ. Ìkẹta ni wípé ọrẹ dídá dàbí irúgbìn ni. Tó o bá ti gbìn wọṣẹ́ àlọ́dúró de ọjọ́ ìkórè. Òun ló máa jẹ́ kí gbogbo ọmọ Ọlọ́run dá ọrẹ láàárọ̀ ìlú orí afẹ́fẹ́. Tòní mo fẹ́ kò ṣe bí Ọlọ́run má ṣe bùkún ọ tó. Ìbá kéré ìbá pọ̀. Ìwọ ṣe kó o máa retí èsì rẹ̀. Ọlọ́run bàbá alábìyamọ o. Ààyè ló wà.
9: Hello, hello, prophet. 090-60-57-11-10 fún ìtẹ̀síwájú ètò yìí ẹ lè fi ọrẹ sínú account details yìí 30-34-34-77-14 lẹ́ẹ̀kan sí 30 3 4 3 4 7 7 1 4 Fakeye Emmanuel ló máa gbé jáde First Bank.
5: Abiyamo.

0: 5 between 4:16 a.m. and 4:30 a.m. every day. Ayo, ni temi ti elo jojumo. Ame.
1: Ogo mani fu Olorun loke. Fun gbogbo ka ti olugbo to ngbo mi ka kiri. Gbogbo orilede agbalaye. E o ma dupe lowo baba mi. Dupe lowo onimaje. Baba ti o je ko sonu. Baba ti o je ko ramaye. Ma dupe lowo e. O je ko ri ojo ta pe lojo Thursday. Ba yin ma fogo fun. Àwọn kan fẹ́ rí wọn ò rí níbi tó gbé wà máa yí nlẹ̀ nlẹ̀ nígbà mẹ́ta kó dúpẹ́ lọ́wọ́ bàbá mi tó jẹ́ kó tún rí ọjọ́ àlàmísì ó ti wá ń dúpẹ́ tó yìn ó tún jẹ́ kó rí 23/07/2026 ní gbogbo ilé tó gbé ń gbọ́ mi kí bàbá mi jẹ́ kó 23/07 máa dúpẹ́ fún máa yìn bó o ti yìn yẹn tó ń fi ògùn àti ọlá fún ní májẹ̀ tó bẹ̀rẹ̀ sí ní gbé orúkọ ẹ̀ ga tó bẹ̀rẹ̀ sí dúpẹ́ fún ìyá ìyanu ńlá tó ní májẹ̀mú ṣe fún ẹ gbogbo ọkọ̀ ẹ̀ já kálẹ́lúyà ńlá ńlá mẹ́sàn àti ogun mẹ́sàn ká fi dúpẹ́ lọ́wọ́ bàbá mi bàbá rẹ̀ bó ti ń dúpẹ́ má gbàgbé wípé ẹni wòlíì tẹ́ ti mọ̀ ọ̀làrẹ̀wájú ọlágbèmí jp àánú ni mo rí gbà kí ni bàbá mi arúgbó ọjọ́ ni kájọ sọ náà ni tó wúrọ̀ yá mi dí ẹnu àkókò ẹ̀ jájọ́ ìrìnàjò ẹ̀mí ká gbọ́ ohun tó ní májẹ̀mú ní ìwọ́kọ̀ tó ń tẹ́jú sí mi náà ní tó wúrọ̀ yìí ó yá jájọ́ ìrìnàjò ẹ̀mí yá lọ sí matthew orí kẹsàn-án ẹsẹ̀ kìíní kí ló wí.
2: Ó sì bọ́ sínú ọkọ̀.
1: Ó bọ́ sínú ọkọ̀.
2: Ó rékọjá. Ó wá sí ìlú òun fúnra lára rẹ̀.
1: Sì kíyèsí.
2: Wọ́n gbé ọkùnrin kan tó ní ẹ̀gbà wá sọ́dọ̀
1: Jésù.
2: Ó dùbúlẹ̀ sórí àkété. Nígbà tí Jésù rí ìgbàgbọ́ wọn. Ó wí fún ẹlẹ́gbà náà
1: pé.
2: Ọmọkùnrin.
1: Túdúká.
2: Adarí ẹsẹ̀ rẹ̀ jì ọ́.
1: Ó ti rí ọmọkùnrin ẹlẹ́gbà náà lórí ìdùbúlẹ̀ àìsàn. Tó ti rí ìgbàgbọ́ wọn. O ni túdúká adarí ẹsẹ̀ rẹ̀ jì. Oye àtẹ̀síwájú.
2: Kíyèsí. Àwọn kan nínú àwọn akọ̀wé wí nínú ara wọn pé. Ọkùnrin yìí sọ̀rọ̀ òdì.
1: Ó sọ̀rọ̀ òdì.
2: Jésù wá mọ ìrònú wọn.
1: Ó wí pé.
2: Nítorí kí ni ẹ̀yin ṣe ń ro búburú nínú yín. Èwo ló rọrùn jù? Láti wí pé. Adarí ẹsẹ̀ rẹ̀ jì. Tàbí.
1: Láti wí pé.
2: Dìde. Kí o sì máa rìn.
1: Ṣùgbọ́n.
2: Kí ẹ̀yin kí o lè mọ̀ pé. Ọmọ ènìyàn ní agbára ní ayé.
1: Láti dárí ẹsẹ̀ jì ni.
2: Ó wí fún alárùn ẹ̀gbà náà pé.
1: Dìde.
2: Bí àkété rẹ̀. Kí o sì máa lọ ilé rẹ̀.
1: Ṣùgbọ́n ó ní dìde bí àkété rẹ̀ kó o sì máa lọ ilé rẹ̀. Àìmọye èèyàn ni ó gbá kété lénìí tí wọ́n máa lọ ilé wọn. Mi ò mọ̀ bó logi wá. Jésù ṣetán láti wù ẹ́ sàn. Mi ò mọ onírú ohun tó ń là kọjá. Wọ́n náà máa gbá kété rẹ̀. Ó máa lọ ilé pẹ̀lú àlàáfíà. Lè máa dojú kọ. Óyá.
2: Ó sì dìde. Ó sì lọ ilé rẹ̀.
1: Ṣùgbọ́n ó dìde ó dẹ̀ lọ ilé ẹ̀. Kí lọ́ fi parí ẹ̀? Nítorí ìgbàlẹ̀ mí ẹni. Ǹjẹ́ ó ti gba Jésù gẹ́gẹ́ bí Olúwa àtolúgbàlà? Bó o bá ìgbà àǹfààní ńlá ló ní láti gba Jésù. Ọwọ́ ẹ ti kún fẹ̀jẹ̀. Àìmọye èèyàn ló palẹ́kún. O ti lórí àìmọye èèyàn. Àwọn èèyàn ń sunkún. Lójúmọ́ ẹkún àwọn kan láyọ̀ tiẹ̀. Mo bí ìmúkúmu ló mú. Òun mú kólò. Òun mú bàbá. Èdè gángan ni kò fàyè rẹ̀ fún Jésù kó má padà. sínú ẹbí ẹ mọ ìwọ náà gbìyànjú kó o bí kò kọ gbogbo búburú ọwọ rẹ sílẹ òun dẹ padà ráàánú gbà yóò dára fún ẹ Jésù olúwa amẹ Samuel 2:5 kí ló wí.
2: Èmi jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ mi fún ọ àti ẹ̀ṣẹ̀ mi ni èmi kò fi pamọ́.
1: Ẹ̀ṣẹ̀ mi lèmi ò fi pamọ́.
2: Èmi wí pé. Mo jẹ́wọ́ ìrékọjá mi fún olúwa. Ìwọ sì dárí ẹ̀bi ẹ̀ṣẹ̀ mi.
1: Ìwọ náà jẹ́wọ́ ìrékọjá ẹnìkan máa dárí ẹ̀bi ẹ̀ṣẹ̀ jẹ ó dẹ̀ máa fàyọ̀ dúpẹ́ ibi tá ó parí ẹ̀ sí nìyẹn pátápátá náà ní tààrọ̀ níbi tá a dé jẹ́wọ́ Jésù olúwa ló bá parí ẹnìkan ti rú mí sọ́kè bí ti gbá ni òbí ló ní kí n kéde ìgbàlà fún àwọn ènìyàn jẹ́wọ́ náà ti nígbàlà bó o báyìí nígbàlà wọn náà nígbàlà láàárọ̀ kó dẹ̀ máa fàyọ̀ padà sílé jábọ́ síbi pẹpẹ já lọ gbàdúrà ama pariwo oluwa ti jade lara mi ofa to wole si mi lara ni kori time ofa to da re to da wahala obi ti ara re o fi pe mo oluwa fi na ti jade lara mi o ya dua ma temi barubia ma zoke takapa rubi agaba yakata regete mo zukapa ma lubreda adene mbodosh leke toto ya yesu oluwa wa
2: ami
1: nibi ta de gbogbo yan gbo mi le gboro ro le gbe iyo le oruko yesu
2: ami
1: owo ina wonu e
2: ami
1: bo ti ma lo ko jasegun lo
2: ami
1: oluwa ko tu e sile
2: ami
1: lowo ogun ayimo
2: ami
1: ati to mo
2: ami
1: yesu oluwa wa ami ka sam nice ka sam etisi bo ti ka segun daju o gba itusile lese kese o de fayo dabara side o ka sam trisi ibe logun yen wole si won a de pada wa gbe ba ope o de ti ribe o se to ma yi pada yesu alagba wi wa a me nibi ta de joko ejira bi ara le agba oya
3: oruko mi ni alias yabe buti ni fire in the world mo dupe ni owo olohun ni o ti lo bi 2 weeks bebutu kekere pe mi o ni ama mi o ni ise o ni lati yo ni se to n se o ni ko se o n to n ba lo bi ise bayi o la won yinbo yan sa bi gba te yan heti eyan o nu ka mama se ba kan ba kan si hun ngba mi won ni sanwo ohun fun mo ni ha o wa ni ki bo ohun so fun daddy o ba loke mo ni funra re pe won bo se mu ni egba to de drop ko yin o wa pe daddy bo de pe won ni daddy down lohun o ni ekun ni lohun pe won ni ko de wole ti daddy de down o ni bi daddy se gbadura fo ohun niyan oluwa so pe ohun fun ni 24 hours o ni se to ma te ohun lohun to je pa awon yinbo yen to ni gbo ohun lenu ololo ohun ma ri ko ohun ma wori o ni ko ti daddy ma so ni ko ma ju yen lo olosa ni pe ko ohun se ohun gbagbo lo so pe ohun gbagbo o ni bi omo yen bo se ko ti phone daddy niyan bo se wa pe mi o ni mami o ni bayi ma ni daddy ma so daddy o ma so ran kokon mo ni gbagbo gbo na ti so pe to ba ti ko to ba ti so oni iwo na ma tele ma lo obi le de se mo niyan gbogbo bi to lo tele to je pe ko se oni bi kon se wole niyan de yin bo ba pe un pe ko un ma bo laro la ni ago mejo ni sisi ko ma bo yin ti o san owo e fun o pe oni ko wa gbo owo e ibi to de tu wa ri o tu wa beta ju gbogbo bi to ri lati jo yi lo oni bi olo se niyan idi e ri mi niyan
1: o se bere to pe ara ni ya be mutu omo re wa lu imbo mo mi gbogbo ise to se won fun lowo gbogbo bi to lo o de ni ko sile ku ri oju ere ku ri anugba lo ba pe mi ati gbogbo awon to je ni gbesi mo ni 24 hours e la be fi gbadua gbogbo kan to ba wa le ni won na ma se ri 24 hours ma ti mo yen to mo yen pa so tele to ni ran o to ni aso tele o to ni ke yan to ni ko ni solution mo mi bo ti gbo yin ran to mo ni ko ma lo 24 hours done oro jade ase tele lese kese mommy o pada sibe o tu wa ri ise to daju ise to nse lo gbogbo bi ti won ti so won fun be si ni ko wa gbowo e o tu ri ise gidi mommy o de fi fokan bale ma gbe ni lu oyinbo gbogbo omo to ba laru e koja ori ofe to mo yin gba won na ri gba ko wo bi ki won na payo wa dupe gbogbo aye re ise o de pada wa yin olorun yesu oluwa wa amen ibi ta do fe fe yo se ma rin to wa lowo lo sosu dododo ni gbogbo igba awon sub number ni ko ti ba mi so boya awon na neri kan abo fe ma ran lowo lososu lososun o sub number boya
2: 08033462861
1: adara fo ojo ni ti yesu alagba mi wa
2: amen
1: o le fe ri ranse si wo sub number ni won de ma ra anu gba yesu lo mo wa gbagbe pade kan a pe ni wakati tu sile ago mesan si ago kan ni program yi lẹ́yìn náà fojú ojú pẹ̀lú wòlíì ìyànà tí wọ́n ọmọ yẹn rí mo ló ti gbọ́ wa ọmọ tó tó lọ sí ìyànà pàjá bọ́ọ̀lù ni under bridge ìyànà pàjá obi ibi tó bá ti bọ́ọ̀lù ni under bridge fún lọ sí ibi tó fèsì ẹ̀ wàrà àwọn ọlọ́kadà mẹ́ sọ fún ọlọ́kadà púpọ̀ ń lọ sí ìyànà odò number 5 victor ọláìyá abẹnú bákan náà gbogbo yìí tẹ́ gbé wa ní korodu odóńgbóyán kí ni ìwọ náà ń dúró ṣe mile 2 ọjọ́ ta ọ̀bálẹ̀ wọn náà máa bọ̀ ó máa ní agbára lọ́pọ̀lọpọ̀ bákan náà gbogbo ètò ẹgbọ́n wa ẹni mọ̀wé ìwọ náà máa bọ̀ ẹ gbogbo ètò ẹgbọ́n wa ní bẹ́gà ọgbà àgùdà ìwọ náà máa bọ̀ ní ètò yẹn agége pẹ́ńsì ní ma orílẹ̀ mabo o ma ni agbara gbo ti kuyo o mo to tun lo si yana paja bo le ni yana odu fe se ri wole mo lo lo number 5 Victor Olaiya Benu o ma dara fun wa de para ra lugba oju oni ti Jesu alagbami wa amen ni bi ta de bakana to ba tin mo ro ba so ti won pe fun oni ba poro ba nso mi kuma ba shina o de dara fun Jesu lu gbogbo yin te o le se ke ma ro wa lowo iwo na ba furugbi kan la ro gbogbo yin ma wo bi o ma la ona fa won to ma fun won na le furugbi kan lati fi ro eto yin lowo ka to bi se tola to ba ti se anoint owo e owo e mejeje atewo labala mo ni to ko wa ri anu ko to pe 24 hours eyin eyan just 5000 people de ba se e ma ri anu laarin 24 hours ayin package irugbe abi omo wa ni mo ti jiya lori omo mi bodo to foju ale wo bi ki omo ti mo jise jiya fun wo bi ki aye to lu pamo e lowo wo bi ko ma fi ku omo pokiki e 1500 footi e ko fun tomo bo ti se ari
4: go aww
1: no lagba wo bi anoint ori are anoint ori omo e abaworan irugbe ni odo gege bi ipenija yala ni sabi ni ojo la eni kon ni kini account number Access Bank ni o ya ma call 00960742211 Access Bank Olarewaju Solomon Olagbemi enikan nu ti ri kan 00960742211 Access Bank Olarewaju Solomon Olagbemi bo din fi si omo ni ku me lori wa de fi ayo agbegbo pe yo si dara fun Yesu Oluwa wa ami fi si ko pe mi ni gbadura fun nibi ta de o fe pe woli ba flash me ba so meji dan oya
2: 080-26-61-36-10
1: iwo pe woli to ba ti pe mi mi a sore fun e a de dara fun e oju oni ti e pe mi o bo iwo na de le ma pa mende ta jo foju loju o de ma dara fun e nibi ta de da me wa nbe lowo e won na furugbe da mo fe ma fo woro eto lowo iwo na gbiyanju ko fo wo owo e ro eto yi lowo boya won do de fe ma fo wa ni owo kan fo radio station o le so meji o le so meta iwo na ba so si gtb account mo to ba ti ka ma lowo ba so gtb account ka do bi se tola any kan so be kini account number 00164997233 gtb Olarewaju Solomon Olagbemi any kan no won ti ri ko 00164997233 gtb Olarewaju Solomon Olagbemi bo tin fi si amo ni kuma lori wo bi won ni fi ku po kiki omo to bi o yo de dara fun e to ba tin se ma pe mi eran ba so won ti fun e fi pe mi kin sure fun e ma wa gbagbe pe Sunday meje kan lo Monday meje kan lo nilu fo Wednesday meje kan lo nilu fo Wednesday meje kan lo ni yana paja ma wa gbagbe Thursday meje kan lo ni yana paja de ma dara fun e bo tin se ta fara to fara o pare to won na ma ni eri eri e de ma dale ma wa gbagbe pe ba ti ku nbi an lo le oluwa o wa gbagbe wi pe apala koko yi bakan na lala Jesu oluwa wa amen
5: from Lagos this is
6: Jordan 105.5 FM this is Jordan 105.5
7: station with the voice for entrepreneurs

mo kí gbogbo olùgbọ́ mi jákè jádò ní gbogbo ibi tí ẹ ti ń láǹfààní láti gbóhùn mi àti láti gbómi ní kùtùkùtù òní ọjọ́ kẹtàlélógún oṣù keje ọdún 2026 23rd 07 2026 systematically mọ́mí àti dádì oṣù iná máa ń lọ bí a ṣe kọ̀wé ẹ̀ mo kí ẹ̀yìn ọmọ ọlọ́run tológun tológun mo kí yín tẹ́lẹ́sọ̀ tẹ́lẹ́sọ̀ mi ìmọ̀bọ̀ yóò lè fijó jí láàárọ̀ yìí ayọ̀ lọ bá sùn tó bá ìfijó jí ẹnjìníà kí n tó dákọ̀ mi ẹjẹ́ àjọ wò ó inú mi ń dùn láàárọ̀ yìí ntí ẹ̀wà mọ́ tó fà ẹ bá ń rẹ̀ sí gbogbo ẹ̀yìn ọmọ ọlọ́run máa jó máa jíjó ọpẹ́ bọ̀ níbi pẹpẹ rẹ máa yọ̀ tó ọba ilé fijó bẹ̀rẹ̀ òní ayọ̀ lè parí ẹ̀ nǹkan gidi ń bọ̀ o.

bàbá ìbáyọ̀ máa sọ tẹ́lẹ̀ orí tiẹ̀ náà rọ̀. O ti rí bẹ́ẹ̀. The name of God the Father, God the Son, and God the Holy.

0: gbogbo sonar church is going to be might because ipade ti eniyan gbodo fi se awewa ni agbara olohun gbogbo sonar church en lo a lo and lagbara olohun sunday service ti nbo yi isin only communion meji meji ni and joseph akiki and ni gbogbo bi ta ba wa na lati mo mo mo pe only communion
1: family wa o ti le ni 20 years to ti je pe gbogbo omo ti mama mi bi gbogbo won ti ku tan
2: ombo ogun kinu sare tan we so baba ya ko je wo oni apere kan ni omo melo mama yin bi ebo
1: arun emi ati omo kekere kan na la ku awa meji
2: na we mejeji so meta ti lo wa ke eyin aye e ba ogun afijo mi mo ni o fun won e gbo ogun afijo mi lati oni lo ogun afijo si mi lo sida
1: so o wa sele pe igba ti eto ku ni bi adun merin ni isin tin ba ti wa sun enikan o jade lara gana yo so pe taiwo dije o ti ya mo ni bo la nlo o lo ye ki nlo ba mo ipon mi mo ni ah emi o se ta ku
2: won mo bo yo ni ki won mo bo boya je a ma nlo bi to ye ka won yoku na wa e be ran olode de tori tori àwọn ọmọ tó bí lóde tòru tòru bọ́lú wọn ṣe ń bẹ tí ẹ̀mí ẹ̀ ń bẹ láàyè mọ pálàṣẹ àjòkúnọ́bì lóko tí wọ́n ń pe ilẹ̀ bíbélì ní ti olúwa ní ilẹ̀ àti ẹ̀kọ́ rẹ̀ ayé àti gbogbo ẹ̀ tó tẹ̀dó sínú ẹ̀ bọ́ ọ bá ṣe àmì ilẹ̀ agbèmí. mọ́mọ́ síga.
1: ó wá di wípé mo ti kirikiri ṣọ́ọ̀ṣì débi wípé ogun ìlú sọ mí di alágbèrè ẹ̀sìn kò síbi tí mi ò kí ń lọ ṣùgbọ́n tí n bá ti wọlé lálẹ́ nǹkan yẹn á sáré wá ó lè fa aṣọ mọ́ mi lára tàbí kó fà mí kó sọ pé kí n dìde ó ti yá òrùjọ́ kan mo sáré jáde gbogbo èèyàn ní kí lóde mo ní ẹ wá wo ẹnìkan wọ́n láwọn ò rí.
2: owó àìrí wo ní fìyà jẹ ọ́ tálọ́kùnrin burúkú tí máa mú àlá ibi wá tí wọ́n máa fà. Oh my God, ẹgbẹ́ ọwọ́ lórí ó jẹ náà lè jẹ lójú ayé tí ọwọ́ púpọ̀ kan fọ́ jẹ lójú àlá ọkùnrin tí ò lè tó sí ẹ lójú ayé tó jẹ́ pé wà gbáṣẹ́ sọ̀dà ń gbé ìwọ sí mi irú ẹ̀ sí mi tí mo ń lò pọ̀ lójú oorun ẹ̀yin alájú àdá ẹ ṣe àmì lónìí ó yẹ gba ìpínyà mo ní lórúkọ jésù ẹ pínyà.
1: Gbà tó wá di wípé mi ò lórí gbogbo nǹkan tí mo sọ yìí mo ti ta gbogbo aṣọ láti fi ṣoògùn ṣùgbọ́n kò ṣe sóńjọ tí màmá wá pè mí wípé àwọn bẹ́nìkan ṣiṣẹ́ kò fáwọn lówó mo wá lọ́kàn wọn ń fa mi bí mo ṣe dọ́dọ̀ wọn náwá láwọn múra ṣọ́ọ̀ṣì wọn ní kí n ká lọ mo ní mi ìfẹ́ lọ ṣọ́ọ̀ṣì mọ̀ wípé ó ti sú mi pé mo ti ṣoògùn gan kò ṣe náwá ní kí n ká lọ bá a ṣe débí ńjọ yẹn wíwá tá a wá tán gbàdúrà omi tí mo rà yìí tí mo gbé lọ mo ṣe délé tí mo domi yẹn nínú yàrá gan mo ti fi wẹ̀ yàrá ni mo ti tú
2: sọ
1: mo ní kí n rí n tó máa ṣe ṣùgbọ́n mo wá dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé mo sùn tilẹ̀ fi mọ́ nǹkan ni ò wá so ìgbà tó díjọ́ kejì làwọn ẹni yẹn bá tó yọ ọkùnrin kan àtobìnrin kan ni ẹ bá ní ṣé ta ni máa ṣe nǹkan rẹ ní ọmọ ìyá rẹ tí wọ́n sọ pé ò fẹ́ kọ́lé àwọn ní kó lọ báwọn ẹ̀gbọ́n rẹ àwọn ò ní jẹ́ kó o ṣe mo wá sọ fún wọn mo ní ẹ wo omi tí mo gbé dání mo ní omi ọlọ́run òjijì ni mo lọ́lọ́run òjijì ọba yín wí ẹ padà lẹ́yìn mi ẹ jẹ́ kí n ṣe nǹkan rẹ ọmọ mi nìyí mi tí ì ṣe tán kù náà bá lọ láwọn àtijọ́ yẹn níjọ́ tí wọ́n wá ní ká bọ́ síta tán fún wa ní jọ́tà mo wá mú jọ́tà yẹn mo máa ń fi sígbèrí mi tí n bá ti fẹ́ sùn lálẹ́ omi tí mo rà ń bí mo máa ra mẹ́ta màá tún kan sórí tán pátápátá ní yàrá lálẹ́ màá kó sùn máa fi jọ́tà yẹn sí gbèrè mo ṣàdúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé mi ò rí ogun yẹn mọ́ ìtòkùn nìkan lọ́wọ́ dákò lọ mi padà torí gbogbo nǹkan ti tán lára mi.
2: ẹ fọkàn yín balẹ̀ nígbà tẹ́ni tí ń lé nígbà tí kọ́kọ́ padà nǹkan bẹ̀rẹ̀ sí í dúró mọ̀mọ́ láwọn ti gbogbo owó sún ogun tán ìlú wo lẹ ti wá níbo lẹ.
1: ọ̀yọ́ nǹkan náà mo lọ ṣe ń bẹ̀ ogun ni mo lọ ṣe.
2: lẹ bá kúkú dúró pa.
1: nígbà tí ò sí owó kan.
2: ọ̀rọ̀ mi á yan.

0: àwọn wòlíì àgbà ní ìsírẹ́lì ta lórí mi gbọ́ mo sọ̀rọ̀ jáde ìgbèkù àti ìdè ilé bàbá rẹ ó yá já
1: ọ̀bẹ
0: mo ti ẹnu mi bọ ẹ̀jẹ̀ jésù mo dúró mi ò dádúró mo sọ̀rọ̀ mi ò dá sọ̀rọ̀ kìkì àmì ni mo nílò àjàgà tó mọ̀ díẹ̀ tó wá ń dí ọ lọ́wọ́ àjàgà yẹn já
1: ọ̀bẹ
0: olúwa ọlọ́run àwọn ọmọ ogun ọlọ́run ísírẹ́lì nítorí agbára rẹ àti àṣẹ rẹ àní òróró ti ẹ dà lẹ́nu lórí mo sọ tẹ́lẹ̀ fún ẹnìkan tó rí mi gbọ́ lórúkọ jésù àjàgà ayé rẹ ó yá já
1: ọ̀bẹ
0: àjàgà ibi iṣẹ́ rẹ ó yá já
1: ọ̀bẹ
0: àjàgà ilé ọmọ rẹ ó yá já
1: ọ̀bẹ
0: àjàgà rẹ àjò ìgbéyàwó rẹ ó yá já
1: ọ̀bẹ
0: àjàgà àti lọ́kọ ó yá já
1: ọ̀bẹ
0: àjàgà tí òjò gba fisa ó yá já
1: ọ̀bẹ
0: ta ní sí a programu yìí àjàgà yẹn ó yá já
1: ọ̀bẹ
0: ó máa já báyìí
1: ó
0: yá já
1: já.
0: Wa gba minira.
1: Amen.
0: Asemu be.
1: Amen.
0: Jesu Oluwa wa.
1: Amen.
0: E je ki gbogbo awon omo Olorun. E gbe oju isoke. Ka so Olorun pe Oluwa mo dupe.
1: Oluwa mo dupe.
0: So pe Oluwa mo dupe.
1: Oluwa mo dupe.
0: So pe Oluwa mo dupe.
1: Oluwa mo dupe.
0: O mo gbadura. Nitori enu re yin Olorun, o ya gba iyanu re.
1: Amen.
0: Wa de se bi oba.
1: Amen.
0: Jésù Oluwa wa.
1: Amen.
0: Orúkọ mi ò yí padà. Apostẹ́lẹ̀ àti wòlíì SMO Mustapha JP Bàbá ṣe bí ọba láti iléeṣẹ́ ìrántí ẹ̀sìn Calvary Church Land of Reality tí olùjọ wà ní Gbaremu Ibiobi Airport Area ní ìlú Ìbàdàn bó bá ti dé ọ̀rẹ́ méjì agúgù sọ pé òun ṣe bí ọba kò sí ẹni tí ò mọ̀bẹ̀ tó bá ń bọ̀ láti north láti east gbogbo ní nigeria bureau opposite airport sọ pé ṣe bí ọba ló ń lọ kò sẹ́ni tí ò mọ̀ bẹ̀ ó máa cross sí other side tó bá gbọ́kọ̀ lọ tọ̀ wájú níwájú bureau bẹ́ẹ̀ kó wọlé ní airport gbọ́ mi sà ilẹ̀ agbára ní ilẹ̀ náà níbi tí mo ti ní network èèyàn ò lè máa jọ́sìn lábẹ́ network yẹn kí ayé ẹ̀ kó mọ̀ yí padà mo sọ tẹ́lẹ̀ ayé ẹ̀ máa dìde.
1: Amen.
0: Gbogbo ìparí oṣù tó sùn báyìí ọjọ́ tí oṣù parí gan ọ̀dẹ 31 ni ilé fún àpẹ̀bọ́ sí ìyẹn friday tó wà ní ọ̀sẹ̀ tó ń bọ̀ ó máa ní agbára sà gbọ́ mi sà tá a bá ti ń parí.
2: This is Jordan.
0: Ilé yóò gbọ́dọ̀ bọ̀ wọ́ ẹgbọ́n ilé sà kọ́sọ̀fà ni àwọn nǹkan márùn-ún ló papọ̀ ní ìfẹ́kọ̀ míìsẹ̀ àkọ́kọ́ mo ti kéde mo ní máa fún ọ ní òróró ìṣẹ́gun kan ọ̀pọ̀lọpọ̀ ìdílé ní àjàgà wà ọ̀pọ̀lọpọ̀ ìdílé ní ìdíwọ́ wà àwọn kan ìdíwọ́ tí wọ́n disappointment ni àwọn kan wá gbòkè wá dẹ̀ jábọ́ wá dẹ̀ wá ọ̀nà òkè wọn ní imọ́ bó ti máa ń sẹlẹ̀ ilé wọn nìyẹn àwọn kan ẹ̀mí wọn gùn wọn lárúgbó lé ègún ilé wọn nìyẹn àwọn eléyìí ni mo wò papọ̀ mo bèrè ọwọ́ olúwa kí ni ká ṣe fáwọn èèyàn olúwa ni fún wọn ní òróró ìṣẹ́gun kọ́lọ̀ rẹ pupa yẹ́rẹ́yẹ́rẹ́ àwọn kan ó ní gbọ́dọ̀ tì mí ọwọ́ wòlíì náà ló máa bá lọ́wọ́ rẹ ìran wòlíì láfúnni àti òróró tó máa yá sí onírúurú ọ̀tọ̀ kábíà ròdì bárúkà náà ẹni bá rí mi gbọ́ àjàgà rẹ já
1: ọ̀bẹ
0: gbogbo bí tó bá wà ní olé ní nàìjíríà láfíríkà bí ẹ pèpè ara yín táwọn tó wà ní amẹ́ríkà kánádà london tó bá wá sí ìpàdé yìí kí ni wọ́n fẹ́ sí àwọn kan wá dé sí ìpàdé yẹn ọjọ́ kẹta wọ́n padà nìyẹn wọn ò wá mú wọn ká nàìjíríà wọ́n bá gbàdúrà ni tí wọn bá ní tán rí ń bẹ̀ wọn ò ní máa ra tíkẹ́ẹ̀tì láti wá sí ìpàdé yìí ẹ gbọ́ mi sà gbogbo en to ba gbagbo mo duro bi woli aye ma dide
1: amen
0: aye ma dide
1: amen
0: ro agbara yi o se pataki e gba olua so kan fun mi monday ni ma bere tin kede e tori pe gbogbo eyan pata we ko ni pe ati pambe loruko ji tu wara anugba
1: amen
0: ni ojo thursday bayi ati sunday lopo lopo gba mo ma wa ni igandu laaro ba ma wa ni igandu lagbara olorun program yen ma ni agbara mo te ti sadeun pelu gbogbo awon akobi pe mo ma fun ni ororo eyin odo mo fe gbadua fun igbe awon yin ma bo ma fun ni ororo fun yin ko wa ni idibi mo gbadua ajaga ile re ogun ile re o ma ja loruko je
1: amen
0: in the name of Jesus
1: amen
0: ajaga je to lagbara po a wo wo bibo iwe meta mo fe ka Isaiah ori ke wa ese keta ni logbon chapter 10 and verse 7 glory
3: yo si se ni ojo na
0: ojo wo ni
3: ni ojo na
0: oni gangan na mba so yes
3: ni a bi eru re kuro ni ejika re
0: mo pase eru awon agba ni ejika re o ya yi danu
1: amen
0: in the name of Jesus
1: amen
0: yes
3: ati ajaga re kuro ni orun re
0: gbogbo ajaga awon agba gbese ni je baun gbese ni je baun mo pase gbese yen para
1: amen
0: eyin te ba je gbese e ma pa ipade aro ije gbogbo toki suwa to wa leko yato si agege ni ipade nla won mo waye ni ayajo oni thursday akanse ni wa barade ra o kapa mo pase igbeku awon agba o ya jara
1: amen
0: mo duro bi ko ati iriju olojumare ajaga o ya ma ja mai ma ja ma ja in the name of Jesus yes
3: a o si ba ajaga na je nitori ami ororo
0: beni ma fo ni ami ororo kan to fi sami si ara re igbeku re gboro kuro ajaga re o gboro ja mo pa lase igbeku awon agba ninu aye re o ya ja
1: amen
0: in the name of Jesus
1: amen
0: awon yan be lowo mi labuja pe church lugbe se program ti wa be ben ni ni sunday make sure pe won wa nbe akanse adura ni mo ma so fun yi nto ma se nbe ni ojo sunday ati ni duze gbadu

0: to ba tin gbo yi e ko mo bi claim we ko mo gbadua ko mo gbadua pe ri ti ni gboro de lori kan bayi mo gboro de testimony e ja doke lo
1: daji emi na ti le ri o
2: lati ebe ijo nkan mi ni mi o o se ni pe last week Sunday mo wa ni church en ti mo se pade ti mo fe fe o wa pe mi o wa so pe mo wa church ma ti mo se ja je lati church mo wa pe pada mo se ri pe mo gbe o lo o try mo be ti pe o lo na o ke bi ya mo re fe na ni mo ti o ki mo se wa di aro jo o de ni bo se wa pe mi ni e lo ba na pe o kidnap o ro o pe ki ma bo ju pe lowo olo ba so pa olohun siwo ile ni wa wa ba ni ba so pe ago woye ago woye lohun lo asa se o sa wa ni won de ise ebe ese gbo wa lati Port Harcourt ba si eko biba yi ni ko mo bi koto so ngba to de mo se ni ah to ni gogo to won da ni pe o n to jade ni le laro o won fi ororo gbe ka won yen o won fi sinu omi o won fi le o n to jade laro ki ko yen to wa se le so pe ohun ko won da pe tori awon to ni won pelu bo lo de se pon ka won lo pa won o n dupa lowo lohun pe ohun o de fun lejo to mo de ni o de dupa lowo lohun pe mi o mo jẹbi lori ẹ o dupẹ o erin mi ni ẹ ọlọrun ṣe bi ọmọ ṣe o ọlọrun a ba mi sọ ibi arúgbó mi bi o ṣe mo dupẹ.
3: Ẹnu sà ẹ̀ka àǹfà èmi náà lẹ́rìí o mo lẹ́rìí èyí ọkàn ń jẹ́ mi ni láti 2025 láti last fẹ́ gba ìlérí èyí ọkàn ń jẹ́ mi ni orúkọ mi ni ọ̀rọ̀ láti ìlú mọ̀ mí ní kọ́sítọ́mà mi kan tí ó fẹ́ fún mi ló mú àpè wá ní pé àpẹ́ kí n ṣe sọ́dọ̀ fúnpá ìyàwó mi rà gan tó ń ti gbé káàkiri pé kò síbi tó ń ti gbé lọ ó ṣàmà ń kọ̀ pé má ní à ó wá ní ti máa ń bí tí mo mú ọmọdé yìí náà nílé kankan tí mo lò ju ṣe bí ọba ní pé ibi kọjá ṣe gbàgbọ́ mo láìpẹ́ pẹ̀ tí mi lè ṣe má gbọ́ program lára rọ mo wá ní mo ní omi àti òbí pé kí n bá lè fi ran yànsì tó bá máa lò ó ó wá ní àkè fi ran yànsì tó máa lò ó ó ní ara máa ń jẹ́ àwọn èèyàn jẹ pé kò ń sùn kí wọ́n máa pariwo mo bá lè fi ran yànsì ó bá lè fi jọ kẹta ó bá pè mí pé madam dáàtì ọwọ́ tánà mílẹ̀ kú ó ìdíjú mílẹ̀ kú ó ní mílẹ̀ kú ní dáàwọ̀ ta dáàtì ọwọ́ ìdí mi wọ̀ pẹ́ẹ́wẹ̀ ó ní òwúrò kan tí bàbá fún wa ní 2024 tí mo lórí fàpè tí mo tọ́jú ẹ̀sìn rẹ tí mo lò díẹ̀ dẹ́nu òwúrò yẹn ni wọ́n á bu òwúrò díẹ̀ mo ti máa fi pé ránṣẹ́ sí i òní dáàtì ìwọ̀ pẹ́ẹ́wẹ̀ ó bẹ̀rẹ̀ sí ní ṣáàdúrà tó ń dúpẹ́ mu ní kó dúpẹ́ fọlọ́run pé èmi kọ́ ló máa dúpẹ́ fún so láti 2024 yẹn ẹ̀rí ọkàn yẹn ṣáà jẹ́ mi tó gbára àwọn èèyàn tó ń jẹ́rìí ẹ̀rí ọkàn wọn máa jẹ́ mi pé ẹ̀rí yìí jẹ́ kí n jẹ́rìí báyọ̀ tó bá jẹ́rìí báyọ̀ lẹ́rìí tì í náà máa ṣí èmi náà láwọn èèyàn rẹpẹtẹ o àwọn dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé dúpẹ́ lọ́wọ́ ọlọ́run àìṣe ránṣẹ́ yóò ní dúkù bàbá iṣẹ́ ránṣẹ́ yóò ní dúkù òkè òkè òkè lẹ́ máa lọ àtò gbàdúrà fún ọlọ́run gbàdúrà fún bàbá o.
4: ọlọ́run mo dúpẹ́ èmi náà ti lẹ́rìí o orúkọ mi ni esther abọ́sẹ̀dé adéníyì láti ìlọrin ìjọṣe bí ọba branch ìlọrin mo dúpẹ́ fún ọlọ́run àánú òróró breaker oil kan fún ni last week ọmọ kan wà tájọ ń gbélé ọmọ rẹ̀ wá rìn ọmọ yẹn tó wọ ọdún kan àtàbọ̀ bí wọ́n bá jòkóó tí bẹ̀rẹ̀ tó bá lóun jòkó yóò kẹsẹ̀ sẹ́yìn ni mo wá sọ fún ìyá ẹ̀ pé ṣó nígbàgbọ́ pé màá fún ní òróró kan pé ògùn tèmi nìyẹn òróró ṣe bí ọba pé ògùn tèmi nìyẹn pé ṣó nígbàgbọ́ ó lóun nígbàgbọ́ mo wá fún un mo ní kó máa fi pa lára kó máa fi pa lẹ́sẹ̀ kó máa na ẹsẹ̀ pé tó bá tó ọ̀sẹ̀ tó tẹ̀lé pé láṣẹ ọlọ́run gbọ́dọ̀ náà bàbá ṣe bí ọba pé ọmọ yẹn máa rìn mo wá fún ọba ó sì ń lò ó ọ̀sẹ̀ tó tẹ̀lé lódodo àti lótìtọ́ ọmọ yẹn bẹ̀rẹ̀ ọmọ yẹn bẹ̀rẹ̀ sí yìn mo yin ọlọ́run lógo mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run bàbá ṣe bí ọba ìpè yín kò ní bàjẹ́ o lórúkọ jésù àtẹ̀yìn àtìdílé yẹn ní faragbọ́ta ẹ̀ ní faragbọ́fà lórúkọ jésù ọlọ́run máa tẹ̀yìn tó wá jò ìfàmì òróró yẹn yóò ní gbẹ ẹ̀ ní fi ẹ̀mí yín àtìdílé yìí ṣiṣẹ́ ìrànṣẹ́ lórúkọ jésù ọlọ́run ti mọ fún yín ní agbára kó agbára ní orúkọ jésù.
0: Sọpọ́ olúwa
5: olúwa
0: ẹ̀rí tèmi dà
5: ẹ̀rí tèmi dà
0: olúwa fún mi ní ẹ̀rí
5: olúwa fún mi ní ẹ̀rí
0: ẹ̀rí ti ààbò
5: ẹ̀rí ti ààbò
0: ti ìṣẹ́gun
5: ti ìṣẹ́gun
0: ti ìbùkún
5: ti ìbùkún
0: olúwa fún mi lẹ́rí
5: olúwa fún mi lẹ́rí
0: in the name of Jesus gbogbo èèyàn ní ẹ̀rí wà fún mo gbàdúrà wà ní testimony wà ní testimony in the name of Jesus sọ̀rọ̀ ní Thursday òní Thursday ó ti pàtàkì o gbogbo branches wa pátá wọ́n fi àmì òróró ti owo e agba agbara kan ma du olowo ti o ki je ke eyan ko lati yori awon agba yan o ki je ke ko owo jo lati se nkan gidi afa mu kuro lori oluwa break e gbogbo emi igbese jade
5: obe
0: ta ba ja no towo e o wa bi si orun e oluwa mu igbese ni kuro loruko jesu ogun aye re se
5: amen
0: wari yanu
5: amen
0: jesu oluwa wa
5: amen
0: lagbara olorun ma wa ni badagree ni ola lagbara olorun ma wa ni oko afo bus stop along ilogbo remi road at the back of orimolade church leyin church orimolade edo gangan ibe ni church yen wa ibe lati pade lagba olorun laago mejo laaro na a ma pade nbe loruko jesu wara anugba
5: amen
0: number 2 a ma wa ni padagri number 2 iyen ni ganibo ni topa opposite mtn ni stadium ibe lati pade lagba olorun church wa ni mowo padagri number 1 ma wa nbe lona iyen ni aago mejina lagbara olorun ta ba ti kuro ni oko afo laago mewa a ma lo si padagri number 2 ni ganibo ni topa lagbara olorun loruko jesu wara anugba
5: amen
0: mo ni wara anugba
5: amen
0: ore o dayo
5: amen
0: wa de si bi oba
5: amen
0: o gbo ejo olorun te wa ni padagri eja pade wa ko ro yen dani ro white yen fe ko dani bẹẹni gbogbo ẹyin ọmọ náà tẹwà ní badagri ẹjá pàdé a ní ọrọ rẹ gbọdọ gbọ lórúkọ jésù ayé rẹ adìde
5: amen
0: sọ pé ayé mi máa dìde
5: ní
0: aago mẹjọ ẹjá pàdé lórí sísọ mi ìdí ẹwà lágbára ọlọrun ní aago mẹjọ nigeria time a máa wà ní orí youtube bàbá síbi ọba tv ẹjá pàdé mẹ a máa wà lórí facebook apostle doctor smo mustapha jp bàbá síbi ọba lórí tiktok ìkòwé àwọn èèyàn mo ṣe ń pè é bàbá síbi ọba 1 ní orí tiktok àti bàbá síbi ọba ìlúwúrọ ọ̀nà méjèèjì ní tiktok a máa wà ń bẹ̀ ní instagram a máa wà ní bàbá síbi ọba ọ̀fíṣíà lọ fọ́lọ̀ wa lórúkọ jésù wàrà ànúgbà sọ pé màá rà ànúgbà lágbára ọlọ́run èkìtì state ẹ máa múra ní adó ń bọ̀ osogbo ẹ máa múra sílẹ̀ wòlíì ń bọ̀ lórúkọ jésù ọ̀rọ̀ rà dayo gbogbo ẹ̀ta fẹ́ jọlọ sí jerusalem ẹ kú múra màá tún fún yín ní nọ́mbà lọ́la kò tí ì pẹ́ jù o lè lọ bẹ́ẹ̀ ni ọmọ tó package wa you fit fly ìwọ náà lè fò lórúkọ jésù wàá dìde wàá dìde gbogbo ẹ̀ tẹ fowó ní ìlọrin lónìí mo gbàdúrà fún yín ìbùkún ọlọ́wọ́ àti àánú rẹ̀ kó wọnú ayé rẹ̀ ọ̀rẹ́ rẹ̀ tó fún iṣẹ́ ìránṣẹ́ yìí irúgbìn ni lórúkọ o máa di èso fún ọ ayé rẹ̀ dìde wàá dẹ̀ síbi ọba
5: mo
0: bless àpẹẹrẹ wàá gbọ́ ẹ mo rí bọ́ nígbó ẹ̀jẹ̀ jésù ó yá gbágbára gbágbára gbágbára gbágbára gbágbára gbágbára gbágbára gbágbára gbágbára gbágbára gbágbára gbágbára
5: gbágbára
0: jésù olúwa wa gbogbo ọlọ́jọ́ ìbí àtúndí wedding anniversary mo gbàdúrà fún yín lórúkọ jésù ẹ̀mí rẹ̀ máa gùn àánú yóò darapọ̀ mọ́ ọ yóò darapọ̀ mọ́ ìgbéyàwó rẹ̀ ayé rẹ̀ adìde jésù olúwa wa má gbàgbé o jésù ń bọ̀ kò dẹ̀ ní pẹ́ dé mọ́ kò dẹ̀ sọ fún wa ọjọ́ tí yóò dé wà ní ìmúra sílẹ̀ fún dídé jésù lórúkọ jésù ọ̀rọ̀ rẹ̀ adayọ̀ wà á dẹ̀ síbi ọba jésù olúwa wa ojú sẹ́nìkan fìdá lójú báyìí pé
5: ibi kan lọ lè rí kọ́.
6: ó tún ti yan ìlú fún àpẹ bàbá ṣèbí ọba fún tọ.
7: bẹẹni o ìpàdé àdúrà olóṣooṣù tó máa ń wáyé ní ṣèbí ọba international power line city kilomita 54 lagos ibadan expressway lófù àpẹ bus stop ìpínlẹ ogun pẹlú ìfàmì ròyìn ọtún bàbá ṣèbí ọba ó máa ní agbára sá 24 hours marathon prayer ẹtú yáyà máa bọ̀ fún tìpanu oṣù kejì july ọdún yìí.

ilé iṣẹ́ aláàlú bọ̀ríkà jọ́dọ̀ 105.5 FM níbẹ̀ náà lẹ ti ń gbọ́ wa láàárọ̀ yìí ètò ọ̀nà àbáyọ náà ló ń dé sí ti ìgbọ́ yín tó ní ọjọ́ bọ̀ thursday ọjọ́ kẹtàléní ogún ní oṣù keje ọdún 2026.

gbogbo ìgbìyànjú wa nípa pé à ń wọ́nà àbáyọ sójú tó ọ̀rọ̀ ayé wa kó lè gùn régé kó lè dùn wò kí gbogbo ayé tà ń gbé kó ba lè hun àwọn èèyàn kó sì lè hun àwa náà tá à ń wá ojútùú sí ọ̀nà àbáyọ ọ̀hún wọlé lágbára elédùmarè ẹ̀rọ kẹnimi ọlọ́fà ọmọdé ọlálọ́mí ọmọ abisujo kọ ọfà ọmọ ká ẹrọ ẹ̀ ló mọ̀ ká ọlálọ́mí ẹrú ló mọ ilá kájọ ọmọ ọlọ́run lé bàbá tó bí mi lọ́mọ ẹ̀rí olúwa gbé mi lékè adébáyọ̀ ló kọ̀ mi mc ìràwọ̀ yín náà rẹ odi ó lé àgbàlagbà ọmọdé tí ń pẹ́gbẹ́ bàbá ẹ̀ ló kọ̀ mo ní kì í ṣe bíi ti gbéraga ohun ọlọ́run ọba mi ló dirí ẹwà fákù kọ

0: ẹ̀mbà máa jayé orí ẹ̀ irú ẹni bẹ́ẹ̀ máa gbé gbèsè ni ẹ rí pé mò ń tẹnu mọ́ ìgbésẹ̀ ìgbésẹ̀ ṣe pàtàkì fọmọnìyàn tó o bá ti gbé gbèsè tó o bá gbé débì kan àwọn tó fẹ́ ràn lọ́wọ́ àwọn náà ó sọ pé ó ti gbìyànjú ó ti gbé gbèsè ọmọ tó bá ṣípá lòbí ń gbé ẹjá gbé gbèsè ẹjá rí dájú pé a gbìyànjú láti lè tẹ̀síwájú onímọ̀ james adesina ti wà ní agodo pẹ̀lú wa láàárọ̀ yìí mo fẹ́ ká tètè mú gbogbo ohun tí wọ́n ní fún wa ká mú pàápàá ẹja kọ́kọ́ kí wọn káàbọ̀ sórí ètò láàárọ̀ ẹ káàárọ̀
1: sà ojúmọ́
0: ẹsà
1: mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò ọ̀nà àbáyọ ẹ̀yin tí ẹ lè ṣaláìmọ́ gbọ́ wa ní gbogbo ìgbà tí a bá ti lórí ọ̀fẹ́ láti wá sórí afẹ́fẹ́ James Adesina the unselfish CEO dókítà ẹnjìníà orí ètò ọ̀nà àbáyọ.
0: Ẹ ṣeun ẹ káàárọ̀ ẹ kú ojúmọ́ inú wa dùn wípé a tún láǹfààní àti ti pàdé láàárọ̀ yìí ọlọ́run ọba náà ló jẹ́ orí bẹ́ẹ̀ àwọn nǹkan tí a tún jẹ láǹfààní ẹ̀wọ̀n gẹ́mi òye má sọ torí pé mo mọ̀ pé tá a bá ti rí yín tẹ́ ẹ bá tún wá náà tẹ́ ẹ bá pè náà àwọn nǹkan tá a jẹ láǹfààní torí pé kì í ṣe àwọn aráalé nìkan àwọn agan tá a wà nínú ilé agbódo pẹ̀lú yín gbogbo àǹfààní ò àjọ ń jẹ ni ṣùgbọ́n ká wá wò pé àwọn tí ń gbọ́ wa ń lé tí wọ́n nílò ọ̀nà àbáyọ torí tiwọn náà láṣẹ wà ń bí kí lọ.

0: Iba lọwọ Ọlọrun ọba mi ọba rí ìró àlá ọba tí ń jẹ̀mí ni má ṣe bẹ̀rù kábíyèsí rẹ̀ ọba ọ̀rọ̀ tí ń gbéná ọmọ ni ọ̀fọ̀hún mú kí wa láàárọ̀ yóò ẹkú ojúmọ́ mọ́ akú ojú ọjọ́ bó ṣe ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ ó ń fẹ́ bí òtútù àdúpẹ́ yóò bá wa lára mu lágbára elédùnmarè ọ̀túnúwé ìròyìn nìkan ni jordan 105.5 fm tó ní ọjọ́bọ thursday tí ń ṣe ọjọ́ kẹtàléníogún oṣù keje adúpẹ́ fún ọlọ́run tó tún pa wá mọ́ tó dá wa sí tó kà wá yẹ láàárọ̀ yìí àwọn ìròyìn tó jáde láàárọ̀ yìí náà láàmọ̀ múlẹ̀ ọkọ̀ọ̀kan ìjèjì gẹ́gẹ́ bí ìṣe wa iléeṣẹ́ tiwa ń bí ẹtìmọ̀ pàtọ́jọ́ ajé náà látijọ́ wà papọ̀ tá a ti jọ ń pò pọ̀ gbogbo àwọn ohun tó ń ṣẹlẹ̀ jákèjádò orílẹ̀-èdè nàìjíríà àwọn ìròyìn tó jáde fún ti òwúrọ̀ tòní náà látún ti kó wá fún yín lónìí o ẹ̀rí olúwa gbẹ̀mí lékè adébáyọ̀ lórúkọ tèmi mc ìràwọ̀ yín náà ni àgbàlagbà ọmọdé tí ń pẹgbẹ́ bàbá ẹ̀ ló kọ́ mo ní kì í ṣe bíi tìgbéraga ohun ọlọ́run ọba mi lódì rẹ wà fákòkọ pétérù peter ọmọ ọlánìyè òun náà ló wà nídìí ẹ̀rọ láàárọ̀ yìí òun lájọ ọmọ ká ìwé ìròyìn daily post ni màá ti kọ́kọ́ mú ìròyìn mi ní kíkà gbogbo àwọn ìròyìn tó jáde ń bẹ̀ láàárọ̀ yìí náà ni màá mú wọ́n ní ẹni tí ó jẹ́ NSA yẹn National Security Advisor àti AGF yẹn Attorney General fún orílẹ̀-èdè yìí ìyẹn Attorney General of Federation pẹ̀lú Minister fún ètò ìdájọ́ àti akọ̀wé gbogbogbò fún orílẹ̀-èdè yìí pẹ̀lú Minister fún ilẹ̀ òkèrè àti àwọn làmìlaka tí wọ́n jẹ́ gbòógì nínú ìṣèjọba orílẹ̀-èdè yìí ni wọ́n ti ń retí wọn o wípé káwọn náà wá kí wọ́n wá sọ tẹnu wọn ohun tó mọ̀ nípa wàhálà tó ń lọ lọ́wọ́lọ́wọ́ lórí iléeṣẹ́ kan tí wọ́n ní wọ́n dálẹ̀ lábẹ́ àṣẹ ìṣèjọba ààrẹ bọ́lá ahmed tinubu eléyìí tí wọ́n pè ní pfipc lónìí gangan náà ni wọ́n ti pe orúkọ wọn wọ́n ní àwọn wọ̀nyí náà ni wọ́n ní àwọn ilé ìgbìmọ̀ aṣojúṣòfin eléyìí tí wọ́n ní àwọn ìgbìmọ̀ tí wọ́n ṣàjọ láti ṣe ìwádìí lórí ìgbésẹ̀ ọ̀hún pé bó ló ṣe lọ pé wọ́n ní ó dá gbogbo ẹ̀yin làmìlaka nínú ìṣèjọba lórílẹ̀-èdè nàìjíríà ẹ̀yin náà rọ́kàn yín o ẹ sọ tẹnu yín tẹ ẹ bá fẹ́ ká wójútù sí ìwádìí wa wọ́n níyùn náà wà. Bẹ́ẹ̀ daily post ló gbé jáde láàárọ̀ tòní o ilé ìfọpo àwọn ó jáde báyìí fún àwọn èèyàn bẹ́ẹ̀ sì ló máa tà á fún ní owó náírà wa gbé wọn ò ní tà ní dọ́là mọ́ o gẹ́gẹ́ bí wọ́n ṣe kọ́ sínú ìwé ìròyìn daily post láàárọ̀ yìí wọ́n ní epo pẹtiró yóò mọ̀ jáde láti ilé ìfọpo dangote tí wọ́n sì máa san náírà ìyẹn owó tọ̀dọ̀ wa tí kò ní gba dọ́là mọ́ ẹ bá gbàgbé ní nǹkan bí ọ̀sẹ̀ kan sẹ́yìn òun náà ni ó jẹ́ wípé àwọn alágbàtà ò gbépo jáde bẹ́ẹ̀ ni ó jẹ́ wípé wọ́n ní látàrí owó dọ́là tí dangote ní òun ó máa gba òun ó máa ta epo òun jáde fún gbogbo ẹ̀ ń bá máa repo ṣùgbọ́n báyìí o ọ̀rọ̀ ti yí padà wọ́n ti ní dangote ilé ìfọpo rẹ̀ wọ́n ti ní wọ́n ó máa ta epo jáde ní owó.
1: This na Jordan Drive na I dey lis ten to so get better information.
0: Náírà ti wá o tó sì sọ wípé iye tí wọn ó mọ gbépo ọ̀hún jáde ní ẹgbẹ̀rún pẹ̀lú 15 naira yẹn 1,215 naira fún jálá kan ò ní wọn ó mọ tà á gẹ́gẹ́ bí ìwé ìròyìn bó ṣe gbé jáde ìyẹn láàárọ̀ yìí daily post náà lẹ́ẹ̀tì rí ìròyìn náà o wọ́n ní ààrẹ orílẹ̀-èdè amẹ́ríkà ìyẹn donald trump ó ti kọ̀wé tó sì gbé oríyìn fún ààrẹ bọ́lá ahmed tinubu níbi tó ti gbé fún wọn wípé òun gbé oríyìn fún látàrí iṣẹ́ takuntakun eléyìí tí wọ́n ṣe gẹ́gẹ́ bí adarí lórí àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà wọ́n ní látàrí ọ̀rọ̀ ètò ààbò eléyìí tí ààrẹ mú lòkúnkúndùn tí kò jẹ́ kí ìrẹ̀wẹ̀sì kí ó bá àwọn o lórí bí yóò ṣe dáàbò bo àwọn aráàlú rẹ̀ ọ̀rọ̀ yìí náà ló ń jáde láti ọwọ́ ẹni tí ó jẹ́ agbẹnusọ pàtàkì olùbádámọ̀ràn pàtàkì fún ààrẹ ìyẹn báyọ̀ ọ̀nà nuga òun gangan náà ló fi ìròyìn náà síta wípé ó ṣẹlẹ̀ lánàá tí ṣọjọ́rú wednesday náà ni ìròyìn náà ló jáde ẹ̀bà nínú ìwé ìròyìn daily post náà láàárọ̀ tòní. Gómìnà ìpínlẹ̀ Rivers ìyẹn Simina Laifu Bara òun náà ti jáde síta tó fọwọ́ sọ̀yà pé òun ṣetán o ọwọ́ òun tóun nà sókè yìí oni ohun duro ti are Bola Ahmed Tinubu gbogbo ni obi ike bo se nbe leyin onikeo oni be lo won se duro ti are ninu eto ribo gbogbo odun 2027 to nbo yi papa julo olohun o sise po pelu wike na tori pe wike na lo je adari fun awon ti won se igbaradi eto idibo gbogbo iyen fun are Bola Ahmed Tinubu ninu odun 2027 fubara wa soro yi in be na lo ti ni cherry bo won se wa yo ohun ti se to o lati se atileyin eleyi to lorin fun are Bola Ahmed Tinubu tori pe en ba se ni lore ke eyan o fi ore san ore ni o olohun ti se tan bayi o be lo si je wi pe ibi ti wike ba na ka si na lohun o lo oni gbogbo awon ojo fowo so wopo lati ri daju wi pe are Bola Ahmed Tinubu baba se kini won jawe olubori ninu eto idibo gbogbo to nbo lodun 2027 fubara gomina ipinle rivers ohun na lo soro yi laaro toni awon ajo ti won gbogun ti iwa je banu isowo ilu kumokumo itamo si ICPC independent corrupt practice and other related offense awon na ni won ti soro wi pe seri awon ile ise olopa ile to wa lo ilede Nigeria ati awon ile ise bi marun ti won be labe isejoba ijoba gbogbogbo won ni awon kan be ninu won to je wi pe won kan gba owo osu ti won si sise won ni ko si eni ti nsise bo owo osu njade gege bi won se salaye o itawon loyibo npe ni ghost worker won ni o po ninu ajo olopa ati awon ile ise to je wi pe oda abe isejoba gbogbogbo iyen federal government o na ni won wa o nibe ni alaga awon ICPC ile ti oruko re je Musa Adamu Aliyu san na ni won ti fi oro na lede pe bayi na ni awon bere si ni to pepin awon si ri daju pe awon se awon iwadi lati ri daju pe gbogbo awon to je pe won ki se osise ti won si gbowo won jade bo suba pari alati odun ibolowo ohun wole si tani ko je tani ko mi won ni o dabi pe pupo ninu awon ajo olopa nilede Nigeria lo je pe awon mi gan won se olopa o won ki se osise ajo olopa be lo je pe won si labe isejoba ele kankan pe boya ijoba apapo ohun ni won sise fun won ni gbogbo won o be na lo wo won si jade tani won wa gbowo ohun tani gbowo ohun fun o won ni ghost worker o po ninu ile ise ijoba apapo ni federal government o wa ninu iwe iroyin ana na ni oro ijade lati enu eni to je alaga fun awon ajo ICPC yen Musa Adamu Aliyu San o wa ninu iwe iroyin Daily Post laaro toni te ba nowo gan e gba change e nibe ekunrere wa nbe o bakan na ile na jade laaro yi ninu iwe iroyin Daily Post ibi ti won ti ni ipinle Ondo ile ijumo asoju sofin ile to wa ni ipinle Ondo ona ti ni wahala to wa laarin won o lo o ma gbele kesi ni o won ni kaka ko san lara ewe agbon nise ni mo kan ti n le si ni kokoko
1: no move an inch o but if you don't say one move move your radio
0: o afi bi oju eja o won ni wahala ina ni won ti agbenuso ipinle Ondo mi de Oladije won ti fun ni oro pe wo o ba dojo aiku Sunday o meji la fo o ikan lu mejeje o si gbudo se pe o ba se on doju re ba ri ko faramo won ni ninu ko ko we fi ipo to wa le tabi ka fagidi ka fi yo nipo ewo lo fe nbe gege bi won se salaye o won ni ko ko we fi po le ko ku ni ibi to wa o tabi ki awon yo nipo kan yo bi eni yo jiga gege bi won se wa tesiwaju won ni nigba ti won ma dibo ninu ile ipe oda abata muwa yi ati igbise ta fe gbe yi ninu awon ti won je omo egbe ti o le ni 4 o din ni 30 iyen 26 won ni eyan 21 na ni won fara mo wipe ki o kowe fi po le tabi ki won fi agidi yo nipo won ni ninu awon 4 o din ni 30 eyan 21 ni won dibo pe awon fara mo o won si so o salaye won ni wahala ye o ma ti n peleke si ṣugbọn o o wa ninu iwe iroyin Daily Post laaro toni o be ba ba nbe e ri lekunrere won ni arabinrin kan re o oruko re a ma je Zainab Musa o won lo n gbe ni agbegbe Ketu ni ipinle Eko oun lo ma ti ke sita pipe gba mi e ṣanu mi e ran mi lọwọ e dakun iyaye o gbudo je oun gbe won ni ọmọ re obinrin to je omo ọdun 15 o ni enikan ma fi ipa re alubosa re sinu abo tin ko renu wom ni ketuo won ni omo yi na ni lo se igbaradi fun idanwo idawo le gbogbe ni tutorial oni won ni se ni ketuo won ni ibi to tin keko yi tin gbaradi fun idanwo iya won iwe de yo lo ma ka bi lesson kankan nlo ni omode bere ohun lo se o ni agbegbe ketu ko to di wipe won ni eni tin ko won ti won ko foruko re sinu iwe iroyin laaro yi oni won ni arakunrin yi ohun lo ma se kini ohun lo fi ipa lo fi ba omo na se yunke o ko to di po tu wa so fun pe to ba so fe ni kankan ohun o gbe mi lenu re ko to di pe oro yi o tun sita bi igba ti eyan ba da kara ele ti won fi eroja re sinu e don da sinu ororo to tu yegeyeke o won ni oro ina la rabirin Zainab Musa wa pa iro sita pe ki won dakun dabo ki won gba won o bi pe won ti n fi won fe ma fi owo ola fi gba ohun loju atari esun yi o ni ohun fe idajo ododo lori oro omo re you know wa ninu iwe iroyin Daily Post na lo gbe jade laaro toni.

wọ́n ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu ìṣèjọba wọn wọ́n ti gbà lérò wípé owó tó tó ₦8.5 billion owó yìí náà ni wọ́n ní wọ́n fẹ́ fi ṣe àtúnṣe àti ìdásílẹ̀ àti àtúnṣe àwọn ilé ìjọsìn bíi mọ́ṣáláṣí ṣọ́ọ̀ṣì káàkiri orílẹ̀-èdè Nàìjíríà ṣùgbọ́n ìgbésẹ̀ yìí náà ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní ọ̀rọ̀ náà ó ń kọ lóminú gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣàlàyé sínú ìwé ìròyìn láàárọ̀ tòní tí punch gbé jáde wọ́n ní àwọn wọ̀nyí ni wọ́n sọ̀rọ̀ wípé irú owó yìí kò yẹ kí ààrẹ sọ pé chọ́ọ̀chì mọ́ṣáláṣí ló kàn tí wọ́n ó máa fi owó náà fi ṣe àtúnṣe fún ò gẹ́gẹ́ bí wọ́n ṣe wá tẹ̀síwájú wọ́n ní ẹni tí ó ti fìgbà kan jẹ́ igbákejì ààrẹ tó tún jẹ́ ọmọ oyè nínú ẹgbẹ́ òṣèlú ADC fún ètò ìdìbò gbogbogbò tó ń bọ̀ lọ́dún 2027 gẹ́gẹ́ bí ajáde dupò fún ààrẹ ni Alhaji Atiku Abubakar àwọn náà sọ̀rọ̀ lórí ìgbésẹ̀ náà tí ọ̀rọ̀ náà sì ń jáde láti ẹnu ẹni tó jẹ́ àgbà fún wọn lórí ọ̀rọ̀ ìròyìn àti ìbáraẹnisọ̀rọ̀ ìyẹn Frank Shaibu òun ló ṣàlàyé wípé Atiku kọminú lórí ìgbésẹ̀ wípé ẹ wo ogunlọ́gọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà bá a ṣe pọ̀ tó ní mílíọ̀nù o ó ní tí ìyà òun ìṣẹ́ tí ń bá ọ̀pọ̀lọpọ̀ fínra ó ní ìjọba àpapọ̀ wá ní owó kan ₦8.5 billion eléyìí tí wọ́n ní wọ́n ó gbé kalẹ̀ láti fi ṣàtúnṣe fún àwọn ilé ìjọsìn bíi mọ́ṣáláṣí àti ṣọ́ọ̀ṣì níbi tí ó ti wá sọ̀rọ̀ náà tó ti ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ níbẹ̀ ló ti ní owó yìí tá a bá kó jọ tẹ́ ẹ bá fi pa ìṣẹ́rẹ́ lórílẹ̀-èdè Nàìjíríà wọ́n ní yóò mọ̀ dà wọ́n ní ṣùgbọ́n owó tẹ́ ẹ náà fẹ́ fi ṣe ṣọ́ọ̀ṣì mọ́ṣáláṣí ṣé ṣọ́ọ̀ṣì láàmọ́ jẹ ni àbí mọ́ṣáláṣí láàmọ́ jẹ gẹ́gẹ́ bí Atiku bó ṣe wá ṣàlàyé ó ní ìgbàgbọ́ gan bí oúnjẹ ò bá sí nínú ẹni tó bí ń pa kì í gbọ́ wàásù o gẹ́gẹ́ bí ohun tí Atiku tó ń sọ láàárọ̀ yìí á jẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn míì náà tí wọ́n kọjú àgàn sí ìgbésẹ̀ yìí wípé ìṣèjọba ààrẹ ìjọba àpapọ̀ wọ́n ti gbé owó tó tó ₦8.5 billion sílẹ̀ láti fi ṣàtúnṣe àwọn mọ́ṣáláṣí ṣọ́ọ̀ṣì jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà ẹ náwó gan ìwé ìròyìn punch ṣe lẹ́ bá ìròyìn ń bẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ láàárọ̀ tòní.

Sẹ́nítọ̀ Rùfáì Sanni Anger, ẹni tí ó jẹ́ tó ti fìgbà kan jẹ́ olóṣèlú òun ló máa ń sọ̀rọ̀ sí Rabiu Musa Kwakwanso gẹ́gẹ́ bí ó ṣe ṣàlàyé tó wo ìgbésẹ̀ Kwankwasiya, ìyẹn àwọn tí wọ́n jẹ́ aláfẹ̀yìntì àti atìlẹ́lẹ́yìn Kwankwanso. Ó ní Chẹ́rí bó òun ṣe wà yóò Anger ni èmi bí mo ṣe dúró tán yìí. Ó ní ẹ wò mí, ẹ tún mi wò, ọmọ rèé. Ó ní òun sì dúró re o. Àlàáfíà tó péye ń bẹ lára òun ju ti Kwankwanso lọ. Gẹ́gẹ́ bí ó ṣe ń sọ̀rọ̀ yìí lórí ẹ̀rọ amúgbàmù tamọ̀ sí rédíò, ìyẹn amúgbàmù oje ilé ìtamọ̀ sí rédíò, ìyẹn ní ìpínlẹ̀ Kano. Níbẹ̀ náà ló ti ń sọ̀rọ̀ wípé ẹ lè fi Kwankwanso, ẹ lè fi wé mi. Tá a bá ń sọ̀rọ̀ ọjọ́ orí ìṣẹ́gbẹ́ rẹ̀, tá a bá ń sọ̀rọ̀ nípa ìlera tó péye mo ní jù lọ. Bẹ́ẹ̀ náà ló ní ẹ wá ń fi èmi, ẹ̀ ń fi mí sẹ́yìn. Àwa tó yẹ kẹ́ ẹ fún ní àǹfààní, ẹ fún wa láǹfààní. Àwa tá a pé ẹ fún wa, ẹ wá ń ṣe gbá, ẹ̀ ń ṣàwo. Ó sọ̀rọ̀ ilẹ̀ kún oje lórí ọ̀rọ̀ wọn, ṣùgbọ́n Sẹ́nítọ̀ Anger ni Chẹ́rí ẹni tó jẹ́ wípé ẹsẹ̀ òun tó ń gbòun òun kò ní mí ni o, kò sí nǹkan kan tó lè ṣe òun o. Ó ní ṣùgbọ́n bá ẹ ṣe ń wò mí yìí, ó ní kò sí ipò tẹ́ ẹ bá fún òun tóun ò ní dúró tàbí tóun ò ní ṣiṣẹ́. Ó ní ẹ má fi mí wé Kwankwanso, ó ní Kwankwanso ti dàgbà. Ó ní ẹni tó jẹ́ wípé òun lẹ tún wá fún ní igbákejì tó jẹ́ ọmọoyè fún ipò ààrẹ nínú ètò ìdìbò gbogbogbò tó ń bọ̀. Ó ní nígbà tó máa fi jẹ́ gómìnà gan, ó ní ẹ lọ́wọ́ ọjọ́ orí ẹ̀ ó ló ti dàgbà. Ó ní bẹ́ẹ̀ wo òun, ìyẹn Sẹ́nítọ̀ Anger ni òun sì dúró re ju Kwankwanso lọ. Ẹ bá nínú ìwé ìròyìn Punch láàárọ̀ yìí, ohun tó ń dunnu ní kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ìyẹn náà wà nínú ìwé ìròyìn láàárọ̀ yìí, ẹ lọ́gbà tí ń jẹ́ bẹ́ẹ̀, ẹ bá ní ẹ̀kúnrẹ́rẹ́.

0: ìròyìn punch náà ni ìròyìn ilé náà máa ti jáde ò wọ́n ní ẹni tó jẹ́ ààrẹ fún àwọn ọ̀dọ́ ilé tí wọ́n pè ní dorowa babuje kanṣu ní ìjọba ìbílẹ̀ bakini ní ìpínlẹ̀.
1: Hello Lagos, welcome to the Jordan Knight Show and today we'll be discussing the
0: boy. Nìtú òun ni wọ́n ní lánàá tí ń ṣe ọjọ́ kejìlé ní ìyìn ní ìbọn débi wípé ẹ̀mí bọ́ lára rẹ̀ látàdọ̀ àwọn Fulani darandaran ilé tí wọ́n ní wọ́n gbẹ̀mí arákùnrin náà látàrí wípé wọ́n ní lẹ́yìn tí.
2: You need at work all day every day till payday.
0: Òun sì lè mọ̀ bí wọ́n gbọ́dọ̀ gẹ́gẹ́ bí ohun tí arákùnrin ọ̀hún sọ tó sì jẹ́ ọ̀kan gbòógì pàápàá ààrẹ àwọn ọ̀dọ́ ìyẹn youth leader ilé tí wọ́n ní ààrẹ wọn ní ìlú ọ̀hún o kó tó di wípé.
3: Get on the train. Follow us on social media.
0: Pé wọ́n ní wọ́n gbẹ̀mí arákùnrin ọ̀hún o gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣàlàyé ojú òpó Facebook.
3: Facebook Jordan 105.5 FM.
0: Láàárọ̀ òní tí ń ṣe ọjọ́bọ̀ Thursday náà ni ìròyìn náà jáde wípé wọ́n ṣèkọlù sí olórí àwọn ọ̀dọ́ tí wọ́n sì ní wọ́n pa ò ní ìlú ọ̀hún nìyẹn ní ìpínlẹ̀ Plateau gẹ́gẹ́ bí ìwé ìròyìn ṣe wá kọ síbẹ̀. Wọ́n ní àwọn Fulani darandaran apanilẹ́kúnṣayé àwọn náà ni wọ́n gbẹ̀mí arákùnrin náà o. Wọ́n ní látàrí wípé ó sọ ẹ̀dùn ọkàn rẹ̀ síta lórí ìkọlù eléyìí tí àwọn agbébọn ọ̀hún ṣe ní ìlú ọ̀hún eléyìí tí wọ́n ní òun gan náà ló fa okùnfà ikú arákùnrin ọ̀hún o. Ìyún náà jáde tán láàárọ̀ yìí nínú ìwé ìròyìn punch láàárọ̀ yìí. Wọ́n ní àwọn ẹbí kan rèé o tó jẹ́ wípé márùn ni wọ́n bá wọn tí wọ́n ti gbẹ́mìmì ní ìpínlẹ̀ Abia ìlú kan ńbẹ̀ náà ni ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ o gẹ́gẹ́ bí ohun tí àwọn àjọ ọlọ́pàá ti ẹ̀ka ti ìpínlẹ̀ Abia gẹ́gẹ́ bí ohun tí wọ́n mú jáde àti tí wọ́n ṣàlàyé wípé ìwádìí àwọn ó tẹ̀síwájú látàrí ibi tí ikú àwọn ẹbí márùn-ún eléyìí tó jẹ́ wípé wọ́n gbẹ́mìmì ibi tó ti wá o gẹ́gẹ́ bí wọ́n ti ṣàlàyé. Wọ́n ní ṣe rí àwọn márùn-ún yìí ló jẹ́ wípé wọ́n máa bá òkú wọn nínú ilé wọn o eléyìí tó wà ní Umuimo ní ìjọba ìbílẹ̀ Osisioma ní ìpínlẹ̀ ọ̀hún ìyẹn lánàá tí ṣe ọjọ́rùú Wednesday náà ni ìròyìn náà ni wọ́n ní ó mà ṣẹlẹ̀ o gẹ́gẹ́ bí wọ́n ṣe wá gbé jáde. Wọ́n ní àwọn òkú àwọn márùn-ún yìí òun ló jẹ́ wípé wọ́n bá wọn o kó tó di wípé àwọn ará agbègbè wọn ké síta àti gbogbo aráàlú ni wọ́n bẹ̀rẹ̀ sí ní pariwo pé àríwé eléyìí kẹ a máa fi ń dẹ́rù bọ́ lọ́rọ̀ ni. Wọ́n ní kódà àwọn márùn-ún ló jẹ́ pé wọ́n ti kú sínú ilé o ní nǹkan bí ọjọ́ mẹ́ta kó tó di wípé àwọn èèyàn ò gba àmàrí lágbájá àmàrí tàmẹ̀dọ gẹ́gẹ́ bí ìròyìn bó ṣe jáde tí wọ́n sì gbé jáde síta o. Wọ́n ní àwọn tí wọ́n bá òkú wọn yìí òun náà ni wọ́n ní arákùnrin Kechi Nnabugu òun ni wọ́n pe orúkọ rẹ̀ tí ìyàwó rẹ̀ sì ń jẹ́ arábìnrin Chinaza Nnabugu gẹ́gẹ́ bí wọ́n ṣe wá ṣàlàyé pẹ̀lú àwọn ọmọ wọn mẹ́ta eléyìí tí wọ́n ní wọn kò jáde nínú ilé o látọjọ́ Àìkú Sunday kó tó di wípé ó di ọjọ́rùú ni àwọn èèyàn ọ̀gbà èèyàn sì ń bẹnu ilé yìí sáwọn èèyàn sínú ilé ni nígbà tán máa kanlẹ̀kùn kùn títí wọn ọ̀rẹ́ ni dá wọn lóhùn ni wọ́n máa já ilẹ̀kùn nígbà tán máa jálẹ̀kùn ọ̀hún ni wọ́n ba wípé àwọn ẹbí márùn-ún wọ́n ti jẹ ọlọ́run nípè. Ó wà nínú ìwé ìròyìn punch ọ̀rọ̀ sì pọ̀ ńbẹ o kódà ẹni tó jẹ́ agbẹnusọ ọlọ́pàá ti ìpínlẹ̀ ọ̀hún ìyẹn PPRO ìyẹn DSP Maureen Chinaka òun náà fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ bẹ́ẹ̀ náà ló sì sọ wípé ìwádìí ti bẹ̀rẹ̀ ní mọ̀nà wà lórí ọ̀rọ̀ ọ̀hún o ẹ̀bà nínú ìwé ìròyìn punch Daily Post náà gbé láàárọ̀ tòní ẹ̀kúnrẹ́rẹ́ ó wà ńbẹ̀ ẹ̀lọ́gbà change.

báyìí náà ni wọ́n ń sáré ò tó sì jẹ́ pé wọ́n ní iṣẹ́ takuntakun àti àṣeyọrí eléyìí tó dára náà ni àwọn àjọ ọlọ́pàá àti àwọn ọmọogun àti àwọn ẹ̀ṣọ́ ara ẹni làbò lú eléyìí tí wọ́n wà ní ìpínlẹ̀ ọ̀hún náà ni wọ́n ṣe ò tí wọ́n sì ni wọ́n gba ọ̀pọ̀lọpọ̀ àwọn ohun ìjà eléyìí tí wọ́n gbà padà lọ́wọ́ àwọn agbésùmọ̀mí náà ò gẹ́gẹ́ bí ohun tí agbẹnusọ ọlọ́pàá ìpínlẹ̀ náà ìyẹn sp sulaiman ń gbúro ìjẹ gẹ́gẹ́ bí ohun tó bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ tó sì fi ìdí ẹ̀ múlẹ̀ kódà kọmíṣánná ọlọ́pàá nípínlẹ̀ adamawa náà ìyẹn cp kabiru umar hasan àwọn náà gbé oríyìn fún ìgboyà àti iṣẹ́ takuntakun eléyìí tí àwọn ikọ̀ náà tí wọ́n ṣe àti àṣeyọrí wọn ò gẹ́gẹ́ bí ngúròjè gẹ́gẹ́ bí ohun tí ó ṣàlàyé fún àwọn akọ̀ròyìn tí ó sì jáde nínú ìwé ìròyìn láàárọ̀ tòní gẹ́gẹ́ bí wọ́n ṣe wá tẹ̀síwájú wọn ni ọkọ̀ kan eléyìí tó nù eléyìí tí wọ́n ní ẹni tí ó wa ọkọ̀ náà ìyẹn tí wọ́n pè ní lamido aliyu mustapha ẹni wọ́n ní agbègbè ọ̀hún náà ni ọkọ̀ náà ló ti nù ìyẹn ní store adjacent eléyìí tó wà ní lamido aliyu mustapha international airport ní ìlú yola wọ́n ní ṣùgbọ́n ọkọ̀ yìí náà ló jẹ́ wípé wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe ìwádìí rẹ̀ kó tó di wípé wọ́n tọpasẹ̀ rẹ̀ dé ọ̀dọ̀ àwọn agbésùmọ̀mí kó tó di pé ìjà náà ó wá di bóòlọ ìyàmí o gẹ́gẹ́ bí wọ́n ṣe wá tẹ̀síwájú kọmíṣánná ọlọ́pàá gbóríyìn fún ikọ̀ ogun àtàwọn ọlọ́pàá fún iṣẹ́ takuntakun eléyìí tí wọ́n ṣe lórí ìkọlù àwọn agbésùmọ̀mí ọ̀hún ẹ fẹ́ gba téńjì ìròyìn náà ẹ bà láàárọ̀ yìí ò nínú ìwé ìròyìn pọ́ǹchì wọ́n nílé ẹjọ́ gíga tó jó fìkàlẹ̀ sí ìlú ìlọrin òun náà ni wọ́n ti rán àwọn méjì kan wípé kí wọ́n rè é lọ sí ọgbà àtúnṣe ò gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe ìdájọ́ wọn gẹ́gẹ́ bí wọ́n ṣe wá tẹ̀síwájú lórí ẹ̀sùn eléyìí tí wọ́n ní wọ́n ṣe wọ́n ní àwọn ọmọ yìí náà ló jẹ́ wípé wọ́n ṣiṣẹ́ pẹ̀lú iléeṣẹ́ kan eléyìí tí wọ́n pè ní nigeria minerals and mining act eléyìí tí wọ́n ní àwọn nǹkan wọ̀nyí gangan náà ló jẹ́ wípé wọ́n hùwà tí ò tọ́ wọ́n ní àwọn tí wọ́n rán ní ọgbà àtúnṣe yìí náà ni samuel sunday eléyìí tí wọ́n ní ẹ̀sùn kan péré náà ni wọ́n kà sóhun lọ́rùn ẹnì kejì ni saheed lawal akànjí àti ẹni tí ó jẹ́ pé iléeṣẹ́ tóun ti ń ṣiṣẹ́ ń tiẹ̀ sascrona nigeria limited ni wọ́n pè ò gẹ́gẹ́ bí wọ́n ṣe kọ́ sínú ìwé ìròyìn láàárọ̀ tòní ò wọ́n ní ẹ̀sùn ọ̀tọ̀ọ̀tọ̀ náà ni wọ́n kà sí wọn lọ́rùn ṣùgbọ́n ẹni kejì tí ń ṣe saheed lawal akànjí ẹ̀sùn méjì òun náà ni wọ́n ní adájọ́ justice abimbola awogboro òun náà ló kà sí lọ́rùn ti ilé ẹjọ́ gíga ti ìlú ìlọrin gẹ́gẹ́ bí ohun tí wọ́n wá tẹ̀síwájú wọ́n ní àwọn wọ̀nyí náà ni owó ti kọ́kọ́ bà láti tí àwọn àjọ efcc ìyẹn àwọn àjọ tí wọ́n ń rí sí ìṣòwò ìlú kúmọkùmọ tí wọ́n ti mú wọn kó tó di wípé wọ́n rán wọn lọ sí ọgbà àtúnṣe o ìyẹn náà jáde láàárọ̀ ọ̀rọ̀ sì pọ̀ lórí ìwà tí wọ́n hù kó tó di pé wọ́n gbé ìdájọ́ wọn kalẹ̀ ẹ lọ gba téńjì ìròyìn náà nínú ìwé ìròyìn láàárọ̀ tòní ẹ̀bà ní ẹ̀kúnrẹ́rẹ́ ẹ já mú àwọn kókókòkòkókò eléyìí tí ó kù kó tó di pé a lọ ṣí ojú òpó sílẹ̀ láàárọ̀ tòní.

0: bó ti mú eléyìí ṣùgbọ́n tún jáde nínú ìwé ìròyìn Nigerian Tribune wọn ni ICPC ṣàwárí ayédèrú òṣìṣẹ́ tó tó 908 láwọn iléeṣẹ́ ìjọba orílẹ̀-èdè Nigeria bẹ́ẹ̀ ni wọ́n ní 50 ọlọ́pàá ló pọ̀ nínú wọn ìyún náà jáde láàárọ̀ tòní gẹ́gẹ́ bí wọ́n ṣe kọ eléyìí náà wọ́n ní aláàánú kan kéde láti ṣe alágbàtọ́ láíláí fún ọmọ mẹ́ta tí john ọlálẹ́yẹ bíò ìyẹn olùkọ́ tí àwọn ajínigbé pa ní ìjọba ìbílẹ̀ oríire ní ìpínlẹ̀ ọ̀yọ́ ẹ̀bá ìyún náà nínú ìwé ìròyìn láàárọ̀ tòní o wọ́n ní ìdásílẹ̀ ológun tuntun ní Òmùaran ní ìpínlẹ̀ Kwara wọ́n ní àwọn ni wọn yóò ṣe àbò fún àwọn èèyàn tí wọ́n gbébẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n ṣe àṣeyọrí lórí ìjínigbé ìgbésùnmọ̀mí àti àwọn ìwà ọ̀daràn míì wọ́n ní àwọn
1: Jordan 105 FM Instagram
0: iṣẹ́ yìí náà ni iṣẹ́ tí àwọn
1: Jordan 105 FM Lagos listen on the go at www.
0: ogun náà ìyẹn iléeṣẹ́ ogun eléyìí tí wọ́n ní kọ́ lọ dásílẹ̀ ní Òmùaran ìyún náà ni wípé a wá ṣí ojú òpó sílẹ̀ fún ẹ̀yìn aráalé láti wá mú àwọn ìròyìn eléyìí tá a ti kà látàárọ̀ ìtẹ́yìn bá fẹ́ dá sí ń bẹ̀rù àǹfààní ti wà fún yín báyìí láti bá wa dá sí lórí abala àgbéyẹ̀wò wọ́n ní àwọn mẹ́rin kan rèé o tí wọ́n ní wọ́n gbẹ̀mí mì níbi ìkọlù kan eléyìí tó wáyé nínú igbó kan tí wọ́n sì ní àwọn ọlọ́dẹ wọ́n ń ṣiṣẹ́ takuntakun lórí ìkọlù náà ṣùgbọ́n èèyàn mẹ́rin wọ́n ní ó gbẹ̀mí mì nínú ìkọlù náà ẹ̀bá ìyún náà nínú ìwé ìròyìn pọ́ǹchì náà sọ pé àwọn ọlọ́pàá ń gbìyànjú láti da kéèsì ọmọ mi nù látàrí owó tó tó ₦200,000 òkè tarábìnrin ti ketun àti ìmúlẹ̀ kan ìyún náà wà nínú ìwé ìròyìn wọn ní àwọn ọlọ́pàá gbúdọ̀ dá kéèsì ọ̀hún tí pépà ti gbé jordan fm bẹ́ẹ̀ ti gbé ẹjá lọ sókè lọ́hún tá a bá padà dé a wà sójú òpó lẹ́yìn.

0: 090 6000 335 ẹ kú ojúmọ́ o ti rè 09 tó dábàá ti pè wẹ́ẹ́ bá wa yúrẹ́dẹ́ yìí lọ ló fún un ẹ káàárọ̀.
1: Olóyè ẹsẹ̀ agbẹ́bẹ́lẹ́ láti orí ni wa.
0: Ẹ káàárọ̀ bàbá mi.
1: Ẹ wá sọ ẹ ti là dáadáa fún wa láàárọ̀ yìí. Pé Bánàkì gangan.
0: Bánàkì.
1: Olórí orílẹ̀ pé kọ́ lọ kọ́ síbẹ̀ yẹn. Ọlọ́run àrùn bàbá yìí. Ẹ torí agbègbè tí Bánàkì àwọn ọmọ ológun bá wà. Ààbò tó péye máa ń wà ń bẹ̀. Ààbò tó péye ó máa ń wà ń bẹ̀. Èmi tí mò ń gbáyé sọ̀rọ̀ yìí owó dé nílẹ̀ yìí wa ni mo wà. Bánàkì wà lọ́dọ̀ wa ni. Dáadáa ajínigbé ajílépa kan ò sí nítòsí ọ̀dọ̀ wa. Àwọn nǹkan kéékèèké kíjọba lè máa ṣe fún wa. Ṣèpọ̀ wa lè ní kíjọba jáde ní lókè lọ́kàn máa pín owó dé sílé wa ẹni ẹnì kọ̀ọ̀kan. Àmọ́ àwọn nǹkan kan tó jẹ́ ààbò lórí wa. Jíjẹ mímu pẹ̀lú òun ni oníkan máa ṣe fún wa. Ayẹ kò ní yẹn lẹ́fọ̀ọ́.
0: Àbẹ̀yẹ ṣẹ́gun bàbá. Obviously, sir. 09 06000 3352. Abala àgbéyẹ̀wò wa náà la wà ibi tí ohun mi tó ti ṣe pàtàkì láti sọ èròǹgbà wa fún ìjọba láàárọ̀ yìí. Ẹ káàárọ̀ o.
2: Hello.
0: Ẹ káàárọ̀ sá o.
2: Ẹ ṣe ra o.
0: Bàbá.
2: Ẹ máa kojú ọ.
0: Ẹ máa kojú ọ mẹ́ta.
2: Kò ní bàjẹ́ fún wa nìkan kan wa.
0: Àmì Èdùmarè.
2: Mo sáré ṣe ìrìn àjò ni.
0: Ìyá ẹ kú rìn.
2: Mo lọ bí ẹjọ́ mẹ́ta kan Ghana ni.
0: Ok.
2: A kú ètò.
0: Yes sir.
2: Kò ní bàjẹ́ fún wa.
0: Àmì o.
2: Ẹ rí pé ọ̀rọ̀ Nàìjíríà wa yìí o ṣe bó ṣe jẹ́. Àfi bí eré orí ìtàgé. Ẹ tún wo àwọn tí tàn ṣiṣẹ́ tán gbowó yẹn. Èmi máa ń tẹnumọ́rọ̀ kan ṣe rí àwọn tábàbẹ́ ṣe ìdájọ́ òdodo lórílẹ̀‐èdè yìí. A máa bẹ̀rẹ̀ látòrí àwọn adájọ́ àtàgbẹjọ́rò àwọn judiciary. Látòrí wọn ìdájọ́ tó máa bẹ̀rẹ̀. Àwọn afábọ̀ sí gbogbo orí àwọn civil servant. Àkóbá tí àwọn civil servant ṣe fún orílẹ̀‐èdè kò kéré. Ẹ̀yin rí iléeṣẹ́ kan tó jẹ́ iléeṣẹ́ ìjọba kíjọba jèrè rí. Gbogbo iléeṣẹ́ tíjọba ń dálẹ̀ lórílẹ̀‐èdè yìí. Èmi ò rí iléeṣẹ́ tíjọba ti ń jèrè. Gbogbo ẹwo mínísírì yẹn káríkárí. Àpapọ̀ ni gbogbo ọkàn ṣe. Ọlọ́run àṣàmì wa.
0: Àmì o.
2: Ọlọ́run ó lànà fáwa.
0: Àmì sá o. Ẹ ṣe gan sá.
2: Àkóòtù.
0: Yes sir. Àwọn
2: ọmọ ẹ̀wọ̀.
0: Tọ̀dẹ̀ ẹlẹ́wọ̀ ẹkùn láti sọ.
2: Bẹ́ẹ̀ni.
0: Ẹ ṣe gan sá. God bless
2: you. Àkóòtù.
0: Yes sir. 09 06000 3352
3: 09 06000 3352.
0: Ẹ káàárọ̀.
3: Àyàgbà mo ládúkẹ́ láti mi ṣe ẹ kújọ́ mẹ́ta.
0: Yes ma ìyá mi.
3: Méjì ò ló bàjẹ́.
0: Ìyá.
3: Ọ̀rọ̀ tí mo fẹ́ dá sí. Méjì ni. Tẹ́rí àwọn tí òṣìṣẹ́ tó ń gbowó

0: ìjọba àtayébáyé ti pẹ́ tani ló ti tọ gbogbo wọn lè ó ti pẹ́ bẹ́wò nígbà tí wọ́n dá tí wọ́n ṣe àwọn ìje ìtúsẹ̀ táwọn òyìnbó wá dá àwọn iléeṣẹ́ kan sílẹ̀ níbi express làkàmọ́ ìsọ̀lọ̀ nísàlẹ̀ ẹ wo bó ti gbalẹ̀ gbogbo ibẹ̀ ọ ní ò kéré jù ìsọ̀lọ̀ làwa gbé ọ ní gbogbo bó ti ba gbogbo ibẹ̀ jẹ́ wọ́n ń jalè tó jẹ́ pé ó da àwọn ìyẹn náà yẹn number two ẹni obìnrin tó ní wọ́n lè pọ̀ mọ́ òun èmi bí mo ṣe wà yìí èmi mi ìkẹ́ ẹ̀ mọ́mọ́ tí mo lè fi ilẹ̀ pẹ̀lú ọkùnrin ṣé ọmọ yẹn nìkan pẹ̀lú tíṣà ló wà ní kíláàsì ni ẹ̀ẹ́jọ́ òun nìkan ni bí ẹ̀ lè fi ọmọ nílẹ̀ pẹ̀lú ọkùnrin máma yọ.
1: Hello.
2: Hello.
1: Ẹ̀kaàrọ̀.
2: Ẹ̀kaàrọ̀ Kwetu.
1: Yes sir.
2: Ẹ̀gbọ́n àmọ́ wà pẹ̀lú.
1: Àmì orúkọ yà àbí ti ń pè wá sà.
2: Túndé láti command.
1: Mr. Túndé láti command, ẹ ṣeun.
2: Ọlọ́run á fún wa ṣe Nàìjíríà yìí.
1: Àmì.
2: Ṣé rí láti 70. Láti 70. Gbogbo àwọn tó programu Nàìjíríà yìí.
3: Awesome dog. Every day, all day.
4: This is now 105.5.
5: Station with the boys.
6: For all day, every day, till payday.
1: So,
2: hello, Ashanuwa.
1: I mean, sir, she goes.
2: Hello, Ashanuwa.
1: Yes, sir. Ulagbara, hello, Ekaro.
2: Hello?
1: Hello, Ekaro, sir.
2: MC.
1: Present, sir.
2: Shema, sir.
1: Adukwela, alone, sir.
2: Eko, atutu, nula, karo.
1: Yes, sir.
2: Ogbeni Benjamin lati ju ṣaga.
1: Ẹ káàbọ̀ sí.
2: Ó lè kó ewu inú ẹgbẹ́ pẹ̀lú ìkẹ́lù bẹ́ẹ̀ ni ti ọ̀rọ̀ bàbá wa Tinubu. Wọ́n ní pé wọ́n fẹ́ lo 8 billion fún àwọn churches àwọn mosque.
1: À ń gbọ́ yín sà.
2: Ṣé nǹkan tó kù lọ́rọ̀ wa nìyẹn pẹ̀lú bíbí tó ti pa Nàìjíríà? Kó má dánwò. Kó má dánwò ẹ̀ dáa sọ fún kó má dánwò. Torí àwa nífẹ̀ẹ́ o, mọ kó má dánwò.
1: Tọ́ ẹ ṣeun.
2: Ìkẹ́ni mo fẹ́ sọ nìyẹn. Ẹ ṣe ẹkú wa báyìí bọ̀.
1: Ẹ ṣe gan-an sá. Bàbá wa Benjamin láti ju ìṣàgá. Hello. Oye. Hello, ẹ kú ojúmọ́.
2: Hello, ẹ káàárọ̀.
1: Ẹ káàárọ̀ sá.
2: Ẹ kú ètò.
1: Ẹ lọ́wọ́ bá wa tó sá.
2: Bọ́mí Dọ́lá láti kọ̀ọ̀kan.
1: Ẹ káàárọ̀ bàbá.
2: Ẹyẹ ti ń bẹ̀rẹ̀ látòrí ìdí bàbá yẹn fi kẹ́yìn lórí ọ̀rọ̀ owó ṣọ́ọ̀ṣì mélòó ni ṣọ́ọ̀ṣì náà
1: ṣọ́ọ̀ṣì àti mọ́ṣáláṣí ni ògbìn ṣe
2: ṣọ́ọ̀ṣì kan ọkọ̀ ìkúrò ìwàjò ní kọ́sùnṣòwò nàìjíríà nìyí lórí ọ̀rọ̀ tí kíná ti ń pe goose worker wọ́n fi hàn náà kákan wọ́n kàn ṣáà ń gbé kágbẹ́ náà ni ìdí buhari ló ń yọ àwọn ọkọ̀ kúrò nínú record bó làwọn eléyìí ti di tiwọn àwọn náà máa tún fi tiwọn síbẹ̀ kan tó ń lọ owó wa ni kì í ṣe owó wọn tó ìbọn ṣe ń ṣe nìyẹn ìjọba orílẹ̀-èdè amẹ́ríkà tó gbóríyìn fún kínní àwọn tòkè lọ́hùn-ún àwọn ń pòtẹ́ẹ̀sì pé kí tinubu ìsáyìn nígbà tó ti ń ba bísínẹ́ẹ̀sì wọn jẹ́ orí bísínẹ́ẹ̀sì ni tẹrọrísìmù lọ́dọ̀ wọn lọ́hùn-ún tó bẹ́ẹ̀ gbogbo àjọ ń wò
1: ó
2: tí ó ẹ̀ ń dìí sí àárẹ̀ àwọn ìjọba tòkè lọ́hùn-ún sọ pé káàrẹ̀ àwọn ti bí ń sọ pé gbẹ́nu ẹ̀ sọ́hùn máa lọ ó ń ba bísínẹ́ẹ̀sì wa jẹ́ kò sí problem yẹ́n mo ṣe máa ń sọ bó ń kọ́ nígbà àti àkókò wa fún ẹ kó ètò.
1: Ẹ ṣeun kan ọmọdọ́lá o ẹ̀lú ẹ káàárọ̀.
0: Ẹ káàárọ̀ sọ.
1: Ẹ káàárọ̀ máa.
0: Ẹ kọ́ ọjọ́ mẹ́ta bọ́lá ayélujára kò tó ẹ̀sẹ̀
1: lẹ́sẹ̀ tó sọ́nà.
0: Number one. Ẹjọ́ kí bàbá Tinubu kọ́ máa kúrò sí ṣọ́ọ̀ṣì ebi ń pa àwọn aráàlú tó bá máa ṣèrànlọ́wọ́ ìrànlọ́wọ́ tó máa kárí gbogbo àwọn àlòkúrò ni kó máa ṣe bẹ́ẹ̀ta ni wọ́n ní ọṣọ ìrànlọ́wọ́ ìrànlọ́wọ́ tó kú gbogbo ọmọ máa ń pẹ́ òjòwò pẹ́ ní kó ṣe kó jẹ́ bẹ́ẹ̀ number two ṣe dáhùn ọgbọ́n tó ọkàn wọ́n ti wà láyé àtijọ́ èmi náà dì mí pé bàbá Tinubu máa kápá wọn because àwọn pípò wọn fi kó owó jọ ni ẹ tó tó àgbìlígbà ẹ̀jì ìṣàwà Tinubu go to work on me gbogbo kìíní ẹ̀rọ máa ká tẹ̀lẹ̀ tó nípa ti church yẹn àwọn abáfún wọn onímọ̀rọ̀ kọ́ ìjọ kọ́ máa ṣe ọ̀hán kọ́ ìjọ kọ́ máa ṣe o tó god bless you sir.
1: Yes ma yàrá bọ́lá látàkùtè.
2: Hello.
1: Hello, MC. Ẹ káàárọ̀ sá.

0: èmi mọ̀ fọ́lọ́run bọ́n bá ṣe tán àti ọ̀la máa dáṣe lọ́wọ́ kálukú wọn kọ́ fi ọwọ́ àpò wọn níbi fi di àpò wọn kọ́ fi jékè ni kọ́ fi dáṣe ọlọ́run. Nǹkan tí ó kárí mẹ̀kúnnù tẹ́rútọ ọmọ lórílẹ̀-èdè òun náà nìkan wọ́n ṣe ibi ń pa ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ò níṣẹ́ lọ́wọ́ kọ́nà kó ṣàánú oníkálukú wa. Nígbà tí wọ́n ní ká lọ wọ́n dárúkọ àwọn báńkì kan fún wa ìjẹ́rí tí ibà nu àwọn báńkì yẹn ìmí gan ha sí ìyàwó mi ha sí. Wọ́n ti gba 2002 lọ́wọ́ wa láti nǹkan bíi láti àníṣe ààrẹ jẹ́ àrómìnira. Wọ́n dẹ̀ ni àwọn náà tìwà lọ bẹ̀ pé ká lọ ópin ẹ̀ wọ́n wá fún wa ní nǹkan wọ́n wá fún wa lówó. Téèyàn bá jẹ́ wà tí ń bá ń bá ń gbòǹgbẹ nǹkan tó bá gbọ́rù nǹkan á sá sí díẹ̀ òun ló máa lọ há sí atúnáwó mọ́tò níbi tá à ń gbé lọ síbẹ̀ ni owó tá a ná gbogbo ẹ̀ àárí kankan ń bẹ̀. Tí wọ́n bá fẹ́ ràn wá lọ́wọ́ kí wọ́n mọ àkáǹtì ká tó ń wò kán wo àkáǹtì tí wọ́n bá dákáǹtì ẹni tó bá fá mi ọ̀rá kántì ẹ̀ ẹlòmíì wà sí pé àkáǹtì ẹ̀ zero ló wà ń bẹ̀. Wọ́n á mọ àwọn tó lè fún ní nǹkan kì í ṣe pé káwọn tó sọ pé wọn fẹ́ fún wa ní nǹkan kọjá pé àwọn tó ti ní náà ni ó tún máa gbà.
1: Ẹ ṣe gan sa.
0: Ọlọ́run á ràn wá lọ́wọ́ àbí àwọ̀ ó gbà.
1: Àmì sọ ẹ ṣe.
0: Àwọn tí wọ́n dẹ̀ ní wọ́n pa àwọn èèyàn wọ̀nyí tẹ̀ ń gbọ́ mi. Táwọn àwọn tó rógun tán wà náà sì pé àwọn lé wọn kàbàkàbà. Lé wọn kàbàkàbà fún òpòlà fẹ́ jẹ kán máa pa wọ́n ni. Tó bá yẹ pé wọ́n lọ bá wọn wọn rí wọn pa kán má wùlẹ̀ àná sì pá àwọn orí wọn àwọn orí wọn bì kankan. Kán má wùlẹ̀ àná.
1: Ẹ ṣe ń gan sa. Àsìkò ti ń ẹ ti ń jẹ àsìkò àjò. Alógbà ẹlú ẹ kárọ̀ ẹyí rédíò yín lọlẹ̀ o.
0: Ẹ káàárọ̀ o.
1: Ẹ káàárọ̀ sà.
0: Lọ́gbà àdúgbò ẹ̀fẹ́ mò ń gbàgbé adá fún yín o.
1: Àmì sà.
0: Orúkọ mi ni Aṣọ́lá Akínfàrà Àtàgbẹ̀sẹ̀ ṣe.
1: Ẹ káàárọ̀ sà.
0: Ṣé ẹ rí àwọn góòfù ọkàṣ yẹn? Ọ̀nà àtọ́lé ìlú tọ́lé ìfiri wọn mú. Mọ́tò ẹ̀kẹ́ àìló ṣe pọ̀ sí méjì mẹ́ta. Òṣìṣẹ́ gbọ́dọ̀ táìtì. Ọ̀nà pọ̀fẹ́sọ̀ Wọ́nyìn Káàṣì kan wà gbà. Ìdádà àtàrà ẹ̀ lè rí wọn mú. Bẹ́ẹ̀ pé tó ti kú bí irinjọ́ márùn-ún mẹ́fà. Wọ́n ti máa ṣe list àwọn òṣìṣẹ́ yẹn àtòyè tó ń gbà ní attendant bank. Wọ́n máa credit account tó ń gbà kú. Wọ́n tó bá lè gbìyànjú kọ́lọ̀ káàṣì ẹ̀ fún àwọn ọmọ bí security. Ẹ máa wá tóbi tẹ́ ọgbà ẹ rí pé wọ́n rí wọn mú. Ayé ìṣẹ̀ lọ́sẹ̀ yẹn ayé ìgbà tá à ń ṣiṣẹ́ bíi títí ya ti gò kò sí ẹ máa gbọ́wọ́ akáàtì lójú kó lè pọ̀ tó.
1: Wọ́n ti bá yín kó sínú ẹ́fílòpù.
0: Ẹ tajẹ ẹ bíbọ ẹ bíbọ ó ní òkútòkútò báyìí. Tó yẹ kí wọ́n jẹ́ pé plus àkúrí ẹ̀ wá. Tó yẹ kí wọ́n plus owó tó máa wà nílẹ̀.
1: Ẹ
0: máa gbé orúkọ ẹni báyìí. Mo sọ kà ní ọgbẹ́ Tálẹ̀ ìgbàdí ẹ
1: tí
0: máa wí ìfàsìkò rí
1: nǹkan
0: tó kọ̀ọ̀fẹ́ dá sí yẹn nígbà tí chọ́ọ̀tì yẹn rẹ̀ ẹgbẹ́ òfin gbogbo ara bíléèmù o àti ẹni ààrẹ wa o because kí máa kọ́kọ́ fẹ̀ kọ́kọ́ dá Àtíkù Abubakar lò ọgbẹ́ Tálẹ̀ ìgbàdí àti bẹ̀rẹ̀ ni wọ́n ba gbogbo chọ́ọ̀tì bọ́ọ̀sì jẹ́ so in this case mi ò wá mọ mẹni gbogbo ọba àmì bínú sí ààrẹ
1: o
0: ìrànlọwọ ìwé ti fún george àti mọsk fún iṣẹ olúwa fún iṣẹ olúwa ni tó o ti ààrẹ àmọ aráyé bá dẹ ní kò yẹ kó ṣe bẹẹ wẹ no problem ẹ ṣe kó ètò ada fún yóò.
1: Ẹ sá bàbá wa Kínlá Kínfàrà láti Abẹ́sà State ẹ̀lú ẹ̀kọ́ ojúmọ̀ ẹ̀ káàárọ̀. Ẹ káàárọ̀ sá.
0: Ẹ gbọ́dọ̀
1: ló ń tò. Ẹ kú òbí rédíò yín ẹ sá.
0: Ọgbọ́n ará mi ní ìpínlẹ̀ Ẹ̀ka ti
1: wà lẹ́nu. Ẹ ló sá. Àgbọ̀yìn dáadáa ẹ bá lè pè mí padà ẹ àgbọ̀yìn dáadáa ìpè yẹn ò jágeere. Ẹ ló.
0: Ẹ̀mi ẹ káàárọ̀.
1: Ẹ káàárọ̀ sá.
0: Ẹ sá ẹ kú sẹ́yìn ọ̀tá.
1: Ọlọ́run bá wa ṣe orúkọ yín sá.
0: Àṣà àṣeyọrí. Ọgbẹ́ni Gbẹ̀lú ń sọ̀rọ̀ láti Ògìjọ.
1: Ẹ káàbọ̀ sá.
0: Ẹ jẹ́ èyí tí mo fẹ́ sọ̀rọ̀ lórí ní èyí tí ààrẹ wa ṣe ń tẹ̀lé Tinubu. Ṣé wọ́n yà àwọn kan sọ̀rọ̀ ṣe fún àwọn ọmọ ìlú Ẹ̀ṣẹ̀
1: àti
0: ìṣe. Ṣé ìyẹn ló kọ̀ wá kó nílùú Yorùbá bàbá? Wọ́n ní àwọn ọmọ orílẹ̀-èdè yìí wọ́n ní wọ́n lára bíi pé àmọ̀ nǹkan tó yẹ ká àwọn àlejà fún ara wa. It's not the primary responsibility of ìjọba láti ní pé wọ́n ń ṣe ṣọ́ọ̀ṣì. Responsibility tí wọ́n fi sílẹ̀ tí wọ́n ò ṣe. Ebi ń pa àlù àwọn ọmọ sukùl àwọn ọmọ gáàdì sọ̀rọ̀ ẹ̀ fi ń bẹ́ẹ̀ sí wọn ò ṣiṣẹ́ ṣe. Owó tí ẹ gbọ́dọ̀.

0: Lagos. Listen on the go at www.jordan105fm.
1: Yo, you are.
2: 090-0630-352.
1: Yes, ma.
3: Orúkọ mi ni Dickness Adékunlé láti fẹ̀sọwọ́pọ̀ láńbẹ́.
1: Ẹ káàbọ̀ ya o.
3: Ṣé rí ọ̀rọ̀ ààrẹ wa, ó ní àmójútó o. Wọ́n ní the good advisor. Ṣé nígbà kan láwọn kó 8 billion àbí sára òkun fún ṣọ́ọ̀ṣì àti mọ́ṣáláṣí. Ṣọ́ọ̀ṣì mélòó ló fẹ́ dé No. 1? Àwọn tó wà lókè kan ló máa jẹ yẹn ni. Àwọn ẹlẹ́sìn àbáláyé tí ò ṣe nǹkan kan kọ́. Tí wọ́n ṣe mọ́ṣáláṣí tí wọ́n ṣe ṣọ́ọ̀ṣì. Dípò kí bàbá ohun tí bàbá yìí lè ṣe kó tó kúrò lórí oyè tó máa kárí, ó dá sọ́bsidì padà. Owó sọ́bsidì wà ní wọ́n ń ná yamayama yìí. Àwọn èèyàn tẹ́bá lọ síta ẹ̀rí bébí ṣe ń pa àwọn èèyàn. Tó bá dá sọ́bsidì padà, ó máa kárí gbogbo ayé, gbogbo Nàìjíríà. Èmi ní sí ṣọ́ọ̀ṣì tí mo lọ. Ẹ̀kọ́ lóṣù ni mo lọ ṣẹ́kọ̀tà tó lè yẹ fi máa lọ ní gbogbo Sunday. Ẹ̀kọ́ lóṣù ni mo lọ ṣe ẹ́kọ̀tà. Tó bá dá sọ́ọ̀ṣì padà, owó mọ́tò àwálẹ̀. Ìyẹn máa kárí oúnjẹ máa wálẹ̀. À ń sọ̀rọ̀ lánàá ẹnìkan á sọ̀rọ̀ pé kankan máa kárí àwọn yẹn ń gba láìsí lóṣooṣù. Pé a ṣe sọ̀rọ̀ pé ìyàwó ààrẹ ṣe àtọ̀ ló kàn.
1: Ẹ já kúrò lórí.
3: Wọ́n ní the good advisor. Àwọn tó dúró tù wọ́n bẹ̀ yẹn. Wọ́n ṣi bàbá yẹn lọ́nà. So Ọlọ́run àwà lọ́wọ́ lórí ọmọ tí wọ́n lóye. Wọ́n máa jẹ́ kí wọ́n má fọwọ́ gbọ́ owó ọlágbà lójú bóyá ọmọ yẹn dọ́ọ̀n lójú. Kí tutorial yẹn tó fi lójú ẹ̀ ńlẹ̀ ó ti lè máa ránṣẹ́ tẹ́lẹ̀ tó dẹ̀ ti rí pójú ẹ̀rọ ńlẹ̀. Ló ṣe ló ti dé ọmọ yẹn lè máa jẹ ọmọ oníkókòṣe.
1: So
3: gẹ́gẹ́ bẹ́ẹ̀ nìkan ṣe sọ lẹ́ẹ̀kan. So kọ́ má jẹ́ kí ìdájọ́ yẹn kọ́lọ́pàá má bàá jẹ́ nítorí owó o. Káwọn woman rights kan dá sí. Tóbi yẹn bá rí kọ́lọ́pàá ò ṣe dáadáa kó lọ sọ́dọ̀ woman rights.
1: Ẹṣẹ́ gan mọ̀.
3: Ọlọ́run àwà lọ́wọ́.
1: Àmì ẹ ṣe mọ̀. 090-6000-3352.
4: Ẹ̀lú ẹ̀kárọ̀. Ẹ̀kárọ̀.
1: Yes, sir.
4: Olúwọlé Adétúnjé láti Agric òun tó ìkòdó.
1: Ìkòdó ẹ̀ka àwòsàn.
4: Ẹ̀pẹ̀lẹ́pà. Tèmi fẹ́ dá sí ni owó tí president ló ń fẹ́ yà sọ́tọ̀ fún àwọn mọ́ṣáláṣí àti church. Ó jọ pé màá yóò tẹ̀ mọ́ tó ń ṣẹlẹ̀ nílùú. Kò rántí àwọn mẹ̀kúnù rárá o. Ó ṣàti máa wọlé tán máa sọ pa ló wọlé ló wá káàkiri. Ibi tí mo wà nísìnyí kò sí nọ́mbì láti bí ọ̀sẹ̀ kan. Káṣẹ̀ rí náà kó kàn ṣẹ́jú báyìí káàrí láti bí ọ̀sẹ̀ kan. Bẹ́ẹ̀ni gbogbo ọkàn gbówó lórí nílùú. Ìjọba wa ń lò bíi pé kò tẹ̀ síjọba wa. Wọ́n á mú gbogbo owó ẹ̀ ń ṣe yà wá ẹ̀ ń ṣe yí olù. Iṣẹ́ ìwé jẹ́ ń yá àwọn owó yìí. Ìtẹ́ máa pínjẹ ní ẹ̀ pínjẹ ìtẹ́ máa fáwọn fámìlì yín ẹ̀ fáwọn fámìlì yín ẹ̀ rántá ráàlú rárá ṣé mo yẹ ń ṣèjọba nílẹ̀yìí. Ṣé báwo lọ́wọ́ ṣe ṣèjọba tí àwọn ọmọ Yorùbá tán tí

0: ti toni dada soke gẹgẹ bi aya lori ede se bi era ola o se se ni e
1: to e seun gan sa
0: e joba e le ko ona ba ko gba wa lewe o ati wa ni won ta se o
1: e seun gan sa ona ba yo ba wa tu yo ran won lowo elo
0: elo
1: e ka ro o
0: e ka ro
1: yes sir
0: this is oye from agege
1: latari ge
0: I got first of your government protection of mosque at the church. Because the government pressure, our pressure, the powerful all the Nigerian citizens, 1 billion. That 1 billion, all my carry book, all my Nigerian, 3 million. In Kazakhstan, my people easy. My people governor, Central Bank. The commercial bank to a Nigeria, Wawa, Bobatoni account, 1.3 million. In Boboma, Nigeria, Tony account in any bank. Here, I get almost 900 million. I want a very low for 5 billion. And 1.1 billion to Boboma, Nigeria. So, 0.3 million. Body cocker. Please, the paper of the property cocker.
1: Ẹṣeun gan sa. Ẹṣeun. Àmọ̀ràn ni bàbá wa ń wá lára. Ẹ jẹ́ fi ìpè kan kí fi yanjú ẹ̀. Orúkọ yà ti ń pè pápápá o. Ẹ̀lú ẹ̀kàrọ̀.
2: Ẹ̀lú ẹ̀kàrọ̀
1: sà.
2: Ẹ kú iṣẹ́ yìí o.
1: Yẹ sà.
2: Olú apò yín ṣe o.
1: Àmì sà.
2: Ohun tí mo fẹ́ dá síbẹ̀ gẹ́gẹ́ bí àmọ̀ràn mi. Ohun tí Tinubu lòun fẹ́ ṣe nípa churches and the mosque. Ó dáa púpọ̀ ṣùgbọ́n ọ̀nà tí ìbá fi gbé gbà ni pé bó ṣe kówó fún àwọn gómìnà tó ṣe pé àwọn gómìnà tó fún lówó ohun ìjọ ó dé sálẹ̀ àórí mo bó bá ṣe pé ìjọ kọ̀ọ̀kan ló fún lówó àwọn ìjọ ló mọ àwọn èèyàn wọn. Nípa bẹ́ẹ̀ a kárí gbogbo owó tí gómìnà federal government tó rí lease fún àwọn gómìnà ò rí ṣùgbọ́n bó bá ṣe pé ìjọpọ̀ ọ̀kan ló gbé fún ìjọmọ àwọn èèyàn a lè parí. Nǹkan tó dáa ni òun mọ gẹ́gẹ́ bí àmọ̀ràn tèmi nìyẹn o.
1: Ẹ ṣe sà. Ẹ já máa lọ láàárọ̀ àdúpẹ́ àdúpẹ́ pé òkun lọ gbogbo ẹ̀yin tẹ́ ti pè wá pátápátá eré gbogbo tún di ní ọ̀la lórí ọ̀túnúwé ìròyìn lágbárí lẹ́dùnmarè iná nìtàn lọ́wọ́ gbogbo wa o òní a sì san wá síre sowó sayo sáìkú tí í ṣe báàlì ọ̀rọ̀ lágbárí lẹ́dùnmarè ọwọ́ pàtàkì lọ́wọ́ peter ọláníyì tàjọ ṣe ìròyìn láàárọ̀ god bless you razak adéjàre náà wọn fi wá lọ́rùn lẹ̀ wọ́n tẹ̀lé wa ojú òní tìyín olóòtú àgbà larry johnson god bless you sir èmi ẹ̀rí olúwa gbẹ̀mí lékè ọmọ adébáyọ̀ mc ìràwọ̀ yín náà ni the only àgbàlagbà ọmọdé tí ń pẹgbẹ́ bàbá ẹ̀ ló kọ́ mo ní kì í ṣe bíi ti gbéraga ohun ọlọ́run ọba mi ló dire wà fákùkọ́ láàárọ̀ ni mo yọ́ ọ́ ọlọ́run ọba mi sáyẹ̀nsì ẹja ṣe dáadáa o torí ò ní kọ́ torí ọ̀la ni.

0: From Lagos, this is Jordan.
1: 105.5 FM. Àkókò yìí gbé dìde tún ti yá o. Iṣẹ́ agbára jẹ́bi iná máa ṣe lágbára.
2: Àkókò ìgbé dìde pẹ̀lú wòlíì Olórun àlàyé. Prophet Peter B. Oladejo, Glorious Child. Àkókò ìgbé dìde. Wákàtí yẹn tó ti kò fọwọ́ Olórun láti kọ gbogbo ènìyàn nípasẹ̀ ọ̀rọ̀ láti ní ìwé mímọ́ pẹ̀lú àṣẹ tó ń ti àsọtẹ́lẹ̀ agbára lẹ́nu wòlíì. Àkókò ìgbé dìde. Wòlíì Peter B. Oladejo, Glorious Child. Iṣẹ́ wo ni Ọlọ́run rán yín sí wa lónìí?
3: Gbogbo abiyamọ pẹ̀lú gbogbo ọmọ ológun ló máa ń jà ìjàmbá nínú àdúrà. Ó ní wákàtí 24 hours with God.
4: This is Jordan.
5: This is Jordan 105.5.
6: Station with a
7: Road,
8: this is

0: wòye pé àìní òrírí òye ayé òun ló jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ wa máa sá eré tí eré wa kò ní ìtumọ̀. Àìní òye bí Ọlọ́run ṣe gbé ayé yìí kalẹ̀ òun ló fà á tó fi jẹ́ wípé à ń sá eré, eré wa ò ní ìtumọ̀. Lọ́pọ̀lọpọ̀ ìgbà tí mo bá ti wá síbí máa sọ fún ọ wípé bó o bá wà ní òkùnkùn tó ń là kọjá tàbí òkùnkùn wáyé ẹ, ó ṣeéṣe kó máa gbé ayé bí ẹni tí ò ní ọ̀la. Àwọn tó ní ọ̀la àti àwọn tó borí àti àwọn tó ṣe àṣeyọrí, ohun tó fa tí wọ́n fi ṣe àṣeyọrí ni wípé àgbékalẹ̀ ayé yé wọn gan, àgbékalẹ̀ gbogbo nǹkan ló yé wọn. Ayé ò ti bi iṣẹ́ tó ń ṣe bẹ̀rẹ̀, ayé ò ti bi ìgbéyàwó bẹ̀rẹ̀, ayé ò ti ibi àwọn nǹkan tí a fojúrí bẹ̀rẹ̀. Ayé bẹ̀rẹ̀ nínú àìrí, ibi àìrí láyé ti bẹ̀rẹ̀. Ọjọ́ tí òyeyẹ bá ti wá sí ọ lórí, ọjọ́ tó bá ti ní òyeyẹ, ọjọ́ yẹn ló bẹ̀rẹ̀ sí ní ìṣẹ́gun lórí gbogbo nǹkan. Àdúà tó ń gbà yìí kò ṣiṣẹ́ lórí ohun tá ń lò lórí ayé.
1: Work all day, every day till payday.
0: Ẹgbẹ́kẹgbẹ́ tí wọ́n join òun ló jẹ́ kí wọ́n bà ọ́ nínú jẹ́. Rí i pé agbára kan ti wà níbì kan tó mọ̀ tó ṣe ọwọ́ òdì sí ọ.
2: Listen now and turn up.
3: Radio has never been this excited. This is Jordan.
0: Ohun tí àdúà dẹ̀ máa ń ṣe rèé. Àdúà ò bu owó wá, àdúà ò mú iṣẹ́ wá. Ohun tí àdúà máa ń ṣe rèé. Bó o bá ti képe Olódùmarè, agbára Ọlọ́run máa lọ síbi tí nǹkan ti dàrú nínú ayé àìrí yẹn. Agbára Ọlọ́run á bẹ̀rẹ̀ sí ń tutù, á bẹ̀rẹ̀ sí ń ṣe ètò ẹ̀ bó ṣe máa bá ayé ẹ̀ dọ́gba. Bí gbogbo nǹkan ṣe máa wà ní ìbámu pẹ̀lú àyànmọ́ ẹ, that is to favor you. Àdúrà máa ṣètò bí gbogbo nǹkan ṣe máa wá sí ire ní ọ̀dọ̀ ẹ. Ire kì í ṣowó, àánú kì í ṣe ìrànlọ́wọ́. Ó dídí ẹ̀mí ni. Bẹ́ẹ̀ni inú ayé àìrí ni wọ́n dẹ̀ wà. Bó o bá fẹ́ ṣe àṣeyọrí, àṣeyọrí kì í ṣe inú iṣẹ́ ló wà, inú ayé àìrí ló wà. Ó dìgbà tí àdúà ẹ bá kọ̀nẹ́ẹ̀tì ẹ̀mí inú ẹ àti àsì kí ẹ máa ṣeyọrí, ìgbà yẹn ni nǹkan tó máa ṣe á tó máa bọ́ sí. Sọ orí ogun tó ń jà, wọ́n ti disconnect ẹ níbìkan ni o, wọ́n ti connect ẹ mọ́ bòmíì. Nǹkan tá a connect ẹ mọ́ yẹn, òun ló fà á tó fi ní ìrírí tó ní ìrírí. Tó o bá gbọ́ mi tí ọ̀rọ̀ mi bá yí ọ lálẹ́ yìí, Ọlọ́run mo fọlọ́run sẹlẹ́rì, wà á máa dúà gbà, wà á mọ bó ṣe máa darí àdúà yẹn. Ẹ gbọ́ mi sà, mo ṣe ẹnìkan lóore. Ọlọ́run wá wí pé torí pé o ṣàánú ẹ̀, máa jẹ́ kó o rí àánú. Ìrànlọ́wọ́ tí mo ṣe yẹ, ó dẹ̀ lọ sọ ọwọ́ mi mọ́ ire, àwọn ènìyàn dẹ̀ ń ràn mí lọ́wọ́. Bẹ́ẹ̀ náà ni mo tún ṣe ẹlòmíì lóore tí Ọlọ́run tún sọ.

torí ire gbà mọ́. Olúwa kí ló dé? Olúwa wípé torí èpè wà lórí ẹ̀, èpè tó wà lórí ẹ̀ yẹ wọ́n dẹ̀sẹ̀ fún. Aláàánú ẹ̀ ni wọ́n ṣépè fún, pé gbogbo ẹni ó bá ṣe láàánú kí ayé wọn ó bàjẹ́. Olúwa báwo ni màá ṣe ṣé? Olúwa wípé ó máa lọ, ṣùgbọ́n ìwọ ló máa re dànù. Alẹ́ yìí ohun tá a sọ ọ̀pọ̀ mọ́ yẹ, ó ní Olúwa ní kí n wá disconnect yẹ pẹ̀lú ẹ̀, kí n wá sọ ọ̀pọ̀ mọ́ pẹpẹ tí rí ìrànlọ́wọ́, pẹpẹ tó rí àánú. Ẹ̀ka alẹ́ gbogbo ẹni ó gbọ́ mi lálẹ́ yìí, wòlí rẹ tí mo fi àdúrà sí ọ wọlé lọ sùn, iná ní tí ń bọ gbàdúrà lálẹ́ pé ọwọ́ àsopọ̀ òkòkò èyí tó ń da ayé ẹ láàmú, bàbá mi já lálẹ́ yìí. Lálẹ́ yìí a fẹ́ ṣe ìyapa, lálẹ́ yìí a fẹ́ gbé nǹkan kúrò nínú nǹkan, lálẹ́ yìí a fẹ́ sílẹ̀kùnlẹ̀ fún ọ, lálẹ́ yìí a fẹ́ já oko tó so ẹ̀pọ̀ mọ́ agbára tó jẹ́ kí ayé máa ní ọ lára yìí. Lórúkọ Jésù Olùgbàlà, ìdè tó so ẹ̀pọ̀ mọ́ àjákulẹ̀, agbára tó so ẹ̀pọ̀ mọ́ pẹpẹ orí burúkú, kí agbára yẹ kó kọ iṣẹ́ lónìí lórúkọ Jésù. Gídíọ́nì ológun ọmọ nísà so mọ̀ pé ọ̀rọ̀ ẹ̀ ni mo ti fi ń bẹ gbàdúrà láti bí ọjọ́ mẹ́ta, ṣùgbọ́n Gídíọ́nì ò mọ̀ pé pẹpẹ ilé bàbá òun tí wọ́n sòun mọ́ òun ló jẹ́ kí ọ̀tá láàyè nínú ayé, òun ló jẹ́ kí iṣẹ́ nǹkan mọ̀ lérè. Gídíọ́nì bá ṣiṣẹ́ tó bá dá oko, Bíbélì wípé àwọn ará Mídíánì á wá, wọ́n á dẹ̀ fi ṣòfò dànù. Gídíọ́nì ẹ̀dẹ̀ mọ̀ pé pẹpẹ tí wọ́n sòun mọ́ ni. Gídíọ́nì ń bẹ̀rù Ọlọ́run, Gídíọ́nì ń bẹ̀rù wòlíì ẹ̀ pé ẹyin láì gbàdúrà fún mi, bóyá Gídíọ́nì náà ń sákiri bí wọn náà ṣe ń sákiri, bóyá ibìkan báyìí ni mo ti lè gbàgbà yọrí àdúrà, ibìkan báyìí ni mo ti lè gbàgbà yọrí àdúrà. Ọjọ́ tí áńgẹ́lì bẹ Gídíọ́nì wò pé kì í ṣe ibi tó ti ń gbàdúrà ni problem, ibi tá a so ẹ̀pọ̀ mọ́ òun ló jẹ́ kí ayé ẹ̀ kó rí bẹ́ẹ̀. Olúwa wá wípé kí Gídíọ́nì ó lọlé bàbá ẹ̀ kó lọ wó pẹpẹ yẹn, mo rán àṣẹ lọ sí ilé tó ti jáde, pẹpẹ tó yí ìrànlọ́wọ́ ẹ̀ dànù, pẹpẹ tó yí ìlàkàkà rẹ̀ dànù, pẹpẹ tó yí ìgbìyànjú ẹ̀ dànù, kí pẹpẹ yẹn ó ṣá lórúkọ Olúwa, kí pẹpẹ yẹn ó ṣá lórúkọ Olúwa. Gbogbo ibi tá a so ayé ẹ̀ mọ́ tí ayé ẹ̀ ò fi rọ̀nà lọ, orúkọ Jésù Olùgbàlà agbára Ọlọ́run kó tu ẹ lẹ̀. Má rò pé gbogbo èpè tán ṣẹ́ fún ẹyẹ áìdà wọ́n fi bá ẹ ṣeré, má rò pé ó lọ bẹ́ẹ̀, ó ń so ẹ̀pọ̀ mọ́ nǹkan kan, èpè ń so ẹ̀pọ̀ mọ́ àṣetì, èpè ń so ẹ̀pọ̀ mọ́ orí burúkú. Má rò wípé májẹ̀mú tó dá yẹ tó bírèkì yẹ, má rò pé ó lọ bẹ́ẹ̀, síkírítìlẹ̀ níbìkan ó ń so ẹ̀pọ̀ mọ́ bìkan. Má rò pé ìlérí tó ṣe tó múṣẹ yẹ ó kàn ti lọ bẹ́ẹ̀, rárá, ó ti so ẹ̀pọ̀ mọ́ nǹkan kan tó máa bẹ̀rẹ̀ sí farahàn lórí ayé ẹ, lórí iṣẹ́ ẹ, lórí ayé àwọn ọmọ rẹ. Ohun tá a fẹ́ ya dànù lálẹ́ yìí nìyẹn, ibi tá a so ẹ mọ́, ibi tá a fèpè so ẹ mọ́, orúkọ Jésù Olùgbàlà májẹ̀mú Olódùmarè já ọ. Ìjọ mọ̀ tí tó fi ń gbàdúrà tó fi dàbí wípé àdúrà pásítọ̀ yẹ.

ìgbà yẹn máa wò wọ́n báyìí máa ní ọlọ́run. Ọlọ́run á ní pé wọ́n kan wọ́n sì máa balẹ̀, ìyàwó mi ló ń foríra gbogbo nǹkan, òun ló náwó òrówó fi ilẹ̀. Ṣùgbọ́n ní ìgbà tí Ọlọ́run dá mi lóhùn, bẹ́ẹ̀ ni sà, kò ní nídìí àti jìyà nílé, kò ní nídìí àti torí bọ̀ nǹkan kan nílé, kò ní nídìí àti ṣe nǹkan míì nílé. Ìwọ̀nba tí agbára ẹ̀ bá ká, òun ló fi ràn mí lọ́wọ́, torí májẹ̀mú mi tí mo so ọwọ́ mi mọ́. Ẹ gbọ́ eléyìí sà, bó o bá lálàkálà, májẹ̀mú tó wà tó so ẹ mọ́ yẹn, olóńwó ẹ lọ sábúlé. Torí májẹ̀mú èrò ẹ̀yìn tó wọ̀ nípa ìjẹ́, nípa ìfàyàkàyà, nípa ìrìnkúrìn, olóńwó ẹ padà sẹ́yìn pé èrò ẹ̀yìn ni ẹ sà, èrò ẹ̀yìn ni ẹ sà. Májẹ̀mú èrò ẹ̀yìn wà lórí ẹ. Ìkárúbíàdà abúlé àdèsálé àdàpà mi ò mọbi tó ti bọ́ mi lálẹ́ yìí. Májẹ̀mú èrò ẹ̀yìn lórí àwọn ọmọ rẹ ó túká, májẹ̀mú èrò ẹ̀yìn lórí iye rẹ ó túká, májẹ̀mú èrò ẹ̀yìn lórí ayé rẹ ó túká. Láàárọ̀ ọ̀la a jọ ń gbàdúrà ní CAC Faith Bible Assembly. Gbogbo ọ̀nà tó bá wà wà wá bá mi pẹ̀lú gíláàsì mìíràn ìlọ́wọ́ àti ọ̀sán kan, pé gbogbo ohun tí mo bá ṣe Ọlọ́run yóò fi ìrànlọ́wọ́ ràn mí lọ́wọ́. Lálẹ́ yìí Psalm 40 àti Psalm 44 wo ló máa kà, ó ń bọ̀ lọ́dọ̀ mi lọ́la CAC Faith Bible Assembly ní mìíràn. Bó o bá ti bọ́lẹ̀ ní mìíràn bus stop, ó gu ọ̀kadà láti bẹ̀ pé ó ń lọ sí New Touch Hotel ní Powerline ní Moruga. Ibẹ̀ ló ti máa wá bá mi láàárọ̀ ọ̀la. Ọlọ́run ọ̀run yóò ràn ọ́ lọ́wọ́, agbára ọ̀run yóò gbé ọ dìde. Jẹ́ àjọ pàdé láàárọ̀ ọ̀la. Ẹ̀yin tẹ́ ń bọ̀ látọ̀nà kọ̀máàdì church, ẹ ti mọ bẹ́ẹ̀ ṣe máa rè é. Ẹ bá ti wọ mọ́tò tó ń lọ sí mìíràn, ẹ sọ fún wọn pé ẹ fẹ́ bọ́lẹ̀ ní Moruga. Ẹ béèrè pé church tó wà lẹ́gbẹ̀ẹ́ New Touch Hotel ní Powerline lọ wájú ẹ̀ foyín. Gbogbo ẹni tó ń bọ̀ láti Sango mìíràn náà ló máa gbà wọlé. Ẹ jẹ́ àjọ pàdé láàárọ̀ ọ̀la. Ọlọ́run

0: baba ruin
1: yan ni ka mo pe o si ta le fi gbagbo we.
0: There's nothing you can compare.
1: Igbagbo je agbara.
0: It's a very powerful thing. It's a blessing and his victory.
1: Igbagbo l'Olorun.
0: God is.
1: Igbagbo le mi mo.
0: Holy Spirit is.
1: O da ba na ri ni a le ri nu ara nu emi lati ri
0: ebi. Can't see physically. Inu emi lati ra gbere.
1: Inu emi lati ma ri Olorun lati ri Jesu. Mo suwe fun wa.
0: I bless somebody.
1: Olorun ni yowo lara yin.
0: Amen.
1: Olorun ni koyin sile.
0: Amen.
1: Tori jo ti Olorun ba koyin sile jo e laye eyan ti dija ti jati. O fi solo sile o jagbajagba. Olorun ni fi yin sile.
0: Amen.
1: E ma mo se.
0: Amen.
1: Ori wa kan ninu ijo mo so pe je ka dipo Jesu Kristi mu ka mo kan kuro ninu aniye
0: aleti yofo lo
1: iyen ni we 1 Timothy 5 so pe fe wa pe eni to ba fi ara ifaye jije ku nigba to wa laye ko si un ta le gbagbo we gbagbo ni emi mimo igbagbo lagbara igbagbo l'Olorun igbagbo laye igbagbo loko
0: igbagbo
1: l'angeli
0: mo gbe
1: ni ti o ba ti wa di gbagbo
0: but don't hold not hold to their faith
1: which is your fin aye
0: iwe
1: be rori kokan lese kini keji
2: ṣùgbọ́n ǹjẹ́ ìgbàgbọ́ ni ìdánilójú ohun tí à ń retí ìjẹ́rìí ohun tí a kò rí nítorí nínú rẹ̀ ni àwọn alàgbà ti ní ẹ̀rí rere nípa ìgbàgbọ́ ni a mọ̀ pé a ti dá ayé nípa ọ̀rọ̀
1: ọlọ́run. Ní pé ìgbàgbọ́ ni ìjẹ́rìí sí ohun tí a kò rí ohun tí à ń retí nínú ìgbàgbọ́ láti mọ̀ pọ̀ ọlọ́run wà nínú ìgbàgbọ́ láti mọ̀ pọ̀ dá ayé ó dá ọ̀rọ̀ nínú ìgbàgbọ́ ni Abel iru ẹbọ rẹ tó sàn ju ti
0: kéèdì lọ
1: nípa ìgbàgbọ́ ni òkun fi pínyà nípa ìgbàgbọ́ ni Jordan fi pínyà nípa ìgbàgbọ́ ni Jericho fi wo àwọn bàbá tó ti ṣíwájú nípa ìgbàgbọ́ oúnjẹ mánà nípa ìgbàgbọ́ oúnjẹ àparọ̀ so ni pé gbogbo ẹni tí ò bá ti jẹ́ kí ìgbàgbọ́ òun wá tóbi
0: ogun
1: tí ò yẹ kó borí ẹ̀ máa borí ẹ̀
0: ìyẹn
1: ni pé 2 Chronicles 20:21
2: ó sì bá àwọn ènìyàn
1: ọ̀hún ènìyàn náà bá àwọn ènìyàn náà gbèrò
2: ó sì yọ àwọn akọni
1: fún olúwa gẹ́gẹ́ bí ẹ̀mí ti darí ẹ̀ wọ́n á yọ àwọn akọni fún olúwa àwọn tó mọ dùrú àwọn tó mọ lùlù àwọn tó mọ fèrè fún ó sá ní ẹ̀wọ̀ ẹ̀yìn èèyàn ẹ gbọ́ tó lọ́ọ́ lẹ́nu mi ẹ jẹ́ ká bẹ̀ sí kí ọlọ́run ká máa yin ọlọ́run ogun tá à ń rí kì í ṣe tiwa o ni wọ́n dẹ̀ ṣe é ṣe nínú ìgbàgbọ́ tó mú jáde o àwọn ọ̀tá dẹ̀ dojú ìjà
0: kọ́ra
1: wọ́n dẹ̀ pààrọ̀
0: nínú kíni
1: ó fa ọ̀rọ̀ yẹn àti ìran yẹn jáde nínú
0: ìgbàgbọ́
1: wòlíì tó náà rí kan nínú ìgbàgbọ́ ló ti
0: rí
1: wòlíì àtúnṣe ló máa ní láéláé kò lè rí
0: bẹ́ẹ̀
1: á dúró lórí gbóhùn ṣe máa rí nìyẹn
0: á padà rí pé gbàgbọ́ ni
1: ìyẹn ni pé láìsí ìgbàgbọ́ a lè wọn lọ́rùn bó bá pẹ́ lónígbàgbọ́ tó wà lákọ̀kọ́já
0: ohun
1: tó lákọjá jẹ́
0: gbòògùn
1: ìgbàgbọ́ nígbà tí o bá yanjú ẹ̀ ó ti kó níwájú
0: ọlọ́run
1: ó ti lórí ọlọ́run wo ló ń
0: sìn má jẹ́ kó tẹ̀ jẹ́
1: onígbàgbọ́ ló ní ìdánwò
0: onígbàgbọ́
1: ló ní ìlàkọjá
0: ṣùgbọ́n
1: lẹ́yìn rẹ̀
0: lè
1: rí onígbàgbọ́ wà
0: mo pè fún ẹ
1: kó máa jèrè ìgbàgbọ́
0: ìyẹn
1: ni má tí oríkejì ẹsẹ̀ kí ẹsẹ̀ pé béèrè àwí fún ọ
0: kànlẹ̀kùn
1: a sì ṣe rẹ́ni tó bá béèrè ló máa rí gbà
0: ó
1: bá dìgbàgbọ́ rẹ̀
0: wọ́n.

0: ni fun Olorun loke orun.
1: Hallelujah.
0: Olorun tin gbe ni jade kuro ninu ekun ojiji o gbe o jade.
1: Amen.
0: Olorun tin gbe ni jade ninu ogun te yan ku owo ara esi o gbe o jade.
1: Amen.
0: Olorun tin se ore fun eni ti o to so ore o sanu fun.
1: Amen.
0: A ni nibi to ba wa sa ma sami Olorun da Olorun.
1: Amen.
0: Gba oju re ri Olorun.
1: Amen.
0: Orun yonu si o.
1: Amen.
0: Akoju si o se lore.
1: Amen.
0: Akostu si o se lore.
1: Amen.
0: Baba mi koju si o se lore.
1: Amen.
0: Oluwa Alaanu o jade si o ni iyanu.
1: Amen.
0: Yo de dara fun.
1: Amen.
0: Oruko mi ni Woli Olare waju ba kole. Sa ma sha mi bi to wa lati nu ijo Christ World Gospel Ministry. Bazana Rua. Nebakari Street, Genesis Boston, along the Gondo Road, ni Ishani and Idimu. You the daffo.
1: Amen.
0: A white benipa. Ah. Tonu o ma down oraru ina dano sun.
1: Amen.
0: Ba o dure ri Olorun.
1: Amen.
0: Ba.
1: Amen.
0: Ba.
1: Amen.
0: Ba.
1: Amen.
0: Nibi to focus si ki Oluwa ki o ya o lenu.
1: Amen.
0: Nibi to focus si ki Oluwa ko ya o lenu.
1: Amen.
0: Nibi to focus si ki Oluwa ko jade si
1: o. Amen.
0: Oni ni ki sola o ipe yi pada ki won pe o.
1: Amen.
0: Eni ta pe o ta ye la yi pada mo ni ko pe o.
1: Amen.
0: Eni ta pe o ta la nu awo ori mo ni ko pe o.
1: Amen.
0: Ibi ti won lo ti wa ti pade olore ti won pade re nbe.
1: Amen.
0: Awon mo re ori domo lomo.
1: Amen.
0: Iku oni pa o.
1: Amen.
0: Awon oni se o.
1: Amen.
0: Ba oju re re o.
1: Amen.
0: O gbadua fun ope. Owo agbara Olorun wonu aye re.
1: Amen.
0: Owo oju re re Jesu o wonu aye re.
1: Amen.
0: Owo isodi nla o wonu aye re.
1: Amen.
0: Owo isodi gbogboro o wonu aye re.
1: Amen.
0: Bo se sami e anuwa ori.
1: Amen.
0: Bo se sami e Oluwa wa ori.
1: Amen.
0: Bo se sami e Alaanu fun ori.
1: Amen.
0: Bo se sami e gba oju re re.
1: Amen.
0: Bo se mari ni e.
1: Amen.
0: Bo se mari ni e.
1: Amen.
0: Gba oju re re.
1: Amen.
0: Gba oju re re.
1: Amen.
0: Mo ni ko gba.
1: Amen.
0: In the name of Jesus.
1: Amen.
0: Bo se sami e agba to ni oni je ko koja mo ni ko di oku.
1: Amen.
0: Oya agbori re soke.
1: Amen.
0: Agbori re soke.
1: Amen.
0: Eni te wa nu mi soro te mo be ti so jade. Jesu temi ti mo gbagbo yi o mo jade.
1: Amen.
0: E ja wo ohun to Olorun so Psalm 25 verse 16.
2: Yi pada si mi.
0: Yes.
2: Ki o si sanu fun mi.
0: Yes.
2: Nitori ti mo di ofo.
0: Yes.
2: Mo si di olukoju.
0: Ah.
2: Ise aya mi di pupo.
0: Ise aya mi di pupo.
2: Mu mi jade ninu ikanju mi.
0: Yo de mu o jade.
1: Amen.
0: Okunrin yen ke si Olorun tori pe bi ibi to de toro aye e de. Ori wi pe ogun ti bori ohun. Ori wi pe anu loro nku to nilo. O ni ki Olorun ko sanu ko si mo nitori pe ki lo so?
2: Olorun ti di ofo.
0: Olorun ti di ofo.
2: Mu mi kuro ninu ikanju mi.
0: Gbogbo eni ti aye re ti di ofo. Gbogbo ẹni tí iṣẹ́ rẹ̀ ti di òfo lórúkọ Jésù àánú fọ̀n fún ọ.
1: Amen.
0: Àánú nìkan ló máa ń fọ̀n nígbà tí ayé èèyàn bá dòfo.
1: Yes, sir.
0: Nígbà tí iṣẹ́ èèyàn bá dòfo.
1: Yes, sir.
0: Nígbà tí àwọn aronú pímọ́ sọ wípé ó parí fún yàn. Àánú ló kù, ìrànlọ́wọ́ ló kù.
1: Yes, sir.
0: Mo gbàdúrà fún ọ kó o lè rí àánú gbà.
1: Amen.
0: Jésù ẹ̀rí fún ọ ẹ̀rí ńlá yìí. Ní bí ọdún mẹ́jọ sẹ́yìn, èmi àti ọ̀gá mi kan wọ́n ti. Ọ̀gá mi ni wọ́n, aládùúgbò ni wọ́n, òun àbá mi, ọ̀gá wọn jẹ́ sí mi nínú iṣẹ́ Olúwa. Wọ́n ní láàrin ó ti sún àwọn, àwọn fẹ́ lọ para wọn, ayé àwọn ti dòfo, àwọn dá ìdánlẹ̀ ó dàrú, àwọn ní márẹ́jì ó dàrú, gbogbo ẹ̀ dàrú. Mo ní dádì ẹja lọ gbàdúrà. Àjọ àjọ lọ sí redemption camp fún ọjọ́ mẹ́ta, a lọ tira wa mọ́bẹ̀. Ọgbọ́n tá a parí àdúrà yẹn tí a dé, tá a dé àárọ̀ Sunday la kúrò nbẹ̀. Èmi wa lọ drop wọn ní ilé nígbà tó di ọjọ́ Tuesday ọkọ̀ pè mí ní alẹ́ nígbà tó mẹ́sàn-án. Wọ́n ní wòlíì ó ti ṣẹlẹ̀. Mo ní kí ló ṣẹlẹ̀? Blessed memory prophet TB Joshua ọ̀rẹ́ làwọn méjèèjì olùdó ti ń ṣe ọ̀rẹ́ more than 20 years tí máa yóò ṣe kẹ̀kọ́ fún wọn rí. Wọ́n ní ọjọ́ Tuesday ọkọ̀ pè wọ́n ni pé ọ̀rẹ́ mi ibo ló wà wọ́n pa mi lọ́fíìsì. Ó dẹ̀ fún ọ ní 150 million cash. Wo tí ayé èèyàn bá dòfo àánú ló kù téèyàn máa ń pè. Bàbá yìí sọ fún mi lọ́jọ́ yẹn pé láàárín ayé àwọn ti bàjẹ́ ise awon ti do oni bo da sunkun mo ne ja lo pe olorun anu o
3: ani fair instagram jordan 104
0: mo so yi agbara olorun ni o so bi ogun ba bori woli o le bori omo ojo iwo lo ma kigbe ki anu ma fi o sile mo bi to ba ti pa baba yen o fi 3 months ko ile en to na ye o ti do fo yi of 3 months koile
3: 5FM Lagos listen on the go
0: afi loko afi in 3 months ilaro ade olorun se o but to ma je pe igba ti mo ti ma ba mi soro yi ti mo ko encourage e pe e ma worry mo ne ka lo gbadua ojo meta la lo fi gba bo bi ni 29 30 34 ojo meta la jo ma fi gbadua atawe ni o Tony enemy unlike onje then you ba deny ara e you need to deny o then you ba gbadura e pa de ojo meta ni mo da joke lohun na
4: ogogo ti adaju ayan ogogo ti doju eru jesus olua wa se bo fe wa ojutu si o le ma se fe ayan se me proper ban ko le ara re wa ju aro ni o ba dare 3 nights of restoration oru menta ibo bo si po latojo wednesday 29 the friday 31st july 2026 orere gogo to ti padanu awon eto to to si o ti ogogo ti ja ololi e emi awon woli fe sawari e da pada fu o le ma se pe oran si olorun alaye awon olorin emi Kingajidara, akorijis, balu mere stress bola kemi. Aroli abadare prophet bankoli olare waju yo ma sotele luko Jesu isagbara yo ma se. Ago mewa le ni na drama jo. Lojo Wednesday 29, Thursday 30, at Friday 31st July 2026. Bẹẹni woli ma n pe ororo ojurere fun yan 2000 lọfẹ. O ya ninu ijo Christ World Gospel Mission. Ko wa ni number 8 to 10, Bakare Street, behind Petro and Filling Station. Isari Igondoro, Nelu Ego. Ohun gbogbo to ti padanu. Olua wa se to fe da pada folopolopo
0: mo kiyi pada ojo meta 29 30 31 oluwa wi ninu osu july ta wa ninu oyin oluwa ni ki pin oro olu ofe fun omode o atagbalagba gbogbo eyan lo ni ki fun ki se de kan ki choro gbogbo eyan lo ni ki fun oro yi oro yi I oro yi mu pada bo si po ni wa try here ati omi bazaar ye iwo lo ma get e fara e sugbon oluwa ninu obodo ta ororo ye ki fun gbogbo awon eyan atomode o ni ofe ajabi dani be mo mo to so fun e to ba lo ko to pe ojo meje wa ri bi pe aye re aye bada ago mesan ni alale wo bi ele isoro bakan bakan emi ni aroli obada re awa ni oruko to gbodo baje mo mo ti mo so fun e agbara nbe ninu jesu fun eni ti olorun ba gbe ase ni lowo gbo mi o bi oluwa ti wa to n gba mi ni gbogbo agbaye ni ese mi ti kan gbogbo mejo places ni aye lese mi ti kan ti awon ode n jeri si agbara olorun mo so pelu ase sunu aye e pe wa sorire
1: amen
0: ipade ojo meta yi oluwa lo gbe kale ni last week ye 29 30 31st ye mo ni program ni lo oyibo ni london oluwa ni ki council e pe ki se eleyi na so iwo wa wa lagbegbe yi o wa leko o wa ni ojina olorun ni ki council ikan ki le se eleyi ohun to ba mo gbo ohun mi loni tumo si pe o wa lara awon ayan fe ta ti to fun ipade yi gbo bi o ti o ki ajagare o po to mo tu so bo ti o ki ipoju re o po to bo ti o ki ofo ko po to orora fodanu o iru ororo a ma fo gbogbo ajaga awon ajaga muni mole awon ajaga pa logoje awon ajaga pa nirawoje loruko jesu ninu aye re nipa ifuroyan a mu opada sipo
1: amen
0: Money, I'm more than a simple.
1: Amen.
0: Never, I don't pay just that a phone is out. I'm more than a simple.
1: Amen.
0: Don't get that for
1: me.
0: FBI, I'm on number, Baba. But when I say my dear addressy, FBI, Bummy, Bummy, my room, let your tobatic pay, Baba, a suitor for me. Number 2, Bow, I say my debit. I get 300. Mo agba dua fun ma pe ti ma fi gbe to de da fun e pe awon number won
2: 0915899 4696 0915899 4696 or 081 3238 9415 081 3238 9415.
0: Gbogbo ẹyin tẹ gbọ́ mi lónìí yóò dẹ̀ dà fún yín. Ìpàdé ọjọ́ mẹ́ta kan Sunday mẹ́ta ó ń lọ lọ́wọ́, a ti ṣe àkọ́kọ́, a ti ṣe kejì. The last one eléyìí on the 26th ní aago mẹ́jọ àbọ̀ láàárọ̀ ní Christ World Gospel Ministry ní Bakari Street, Petrocal Genesis Bus Stop along Ikondo Road, iṣẹ́ ni dimu roundabout. Gbọ́ mi, Olúwa ló rán mi sí o, ara mi sí ọ ni. Bàbá mi wí pé òun fẹ́ gbé àwọn èèyàn dìde, òun fẹ́ fi àbọ̀ lórí àwọn èèyàn kí wọ́n tó wọnú oṣù bàbà bàbà lọ. Ọlọ́pẹ́ kí n dàrọ́ sí wọn ní orí, ní ọwọ́ àti ní ẹsẹ̀. Bíbélì wí pé ó ní ta ni yóò jẹ́ṣẹ́ tí a ò bá rán, ta ni yóò lọ nígbà tá a bá pè. Torí náà ní Sunday a ti ṣèkíní, a ti ṣèkejì, ó ku ẹyọ kan, ó máa ku Sunday kan, ó máa ku Sunday kan. Aago mẹ́jọ àbọ̀ ni kó o ti débi. Èmi gba Jésù tèmi gbọ́ pé yóò yà ọ́ lẹ́nu.
1: Amen.
0: Má fi ìpàdé ìṣẹ̀rẹ̀ o, 29/30/31. Our crossover sí August, January ọ̀tàwẹ́sìẹ̀, February ọ̀tàwẹ́sìẹ̀, March ọ̀tàwẹ́sìẹ̀, gbogbo oṣù ọdún yìí ni ọ̀tá ti kí wọ́pọ̀ ṣáájú rẹ. Mo fẹ́ kó o tètè ṣáájú ọ̀tá kó tó wọnú ọgọ́sì. Oṣù márùn-ún tó kù tí ọdún yìí ó parí, ayé rẹ yóò gba ìyípadà. Iṣẹ́ rẹ yóò gba ìyípadà. Gbogbo tí ọ̀tá ló báyà wọ́n bàjẹ́ mọ́ lọ́wọ́ lórúkọ Jésù ọ̀run dápẹ́dà fún ọ. Àsìkò ìdílé lélẹ́yìí o, wàá dìde, wàá la ayé já. Mo ní wàá dìde, mo ní wàá la ayé já. Iṣẹ́ burúkú tá a ṣe sí àyànmọ́ rẹ, iṣẹ́ yẹn bàjẹ́ yóò dẹ̀ dáa fún ọ. Kó àwọn déètì sílẹ̀. Bàbá wòlíì, ẹ jọ ẹ sọ̀rọ̀ àṣẹ kan àti wípé báyìí òun mo ṣe máa débẹ̀. O ní láti wá gba òróró ìmúpadàbọ̀ sípò. Ọ̀fẹ́ ni o, sọ ìwọ ló kágo tí wo alágẹmọ ti bímọ tiẹ̀, àìmọ̀ ọjọ́ ọwọ́ ẹ̀ ló wà o. Ìwọ ni kó wá gbà ó, wọn ni kó wá ra òróró, wọn ni kó wá ṣàdìde. Aago mẹ́sàn-án alẹ́ ní 29/30/31. Ní 31 yẹn, a wá ṣe crossover into August. Gbogbo ogun alẹ́ ni má tẹ̀yìn kò ní bá crossover. Ó dẹ̀ wá dá Wednesday, Thursday, Friday náwọn ìpàdé yìí. Bàbá wo ni báwo la ṣe máa débẹ̀? Ẹ kà á fún ọ.
2: 091-58-99-46-96 091-58-99-46-96 or 081-32-38-94-15 081-32-38-94-15.
0: Gbogbo ẹyin tẹ fẹ́ rí bàbá wo ni, tẹ fẹ́ rí mi torí o ní láti rí mi o, mo ní láti gbọ́ wọlé ẹ, mo ní láti pray fún ẹ. Tó o bá ti dé sún ọjọ́ Sunday yẹn, béèrè Pastor Joshua or Pastor Emmanuel or Pastor Gbenga, wọ́n fún ẹ ní nọ́mbà. Tètè dé ní aago mẹ́jọ àárọ̀, ẹ̀yin tẹ fẹ́ rí wòlíì, aago mẹ́jọ ni kẹ́ ẹ ti dé, kẹ́ ẹ ti gba nọ́mbà. Ọba ti ń parí ìsìn ní 11 wọ́n bẹ̀ sí dayín lóhùn. Ẹgbẹ́ o, tó o bá ní nọ́mbà mi ò ní lè rí ọ. So gba nọ́mbà 8:00 o ti dé. Bàbá ẹ sọ ọ̀rọ̀ àṣẹ sínú ayé mi, kí lolúwa wí, ẹ ṣọ̀nà fún mi. Nǹkan ti dàrú, ìran wòlíì ọ̀nà kì í dín mọ́ wọn. Nígbà tí gbogbo Ìsọ̀lì ń sunkún pé àwọn ti dé òkun pupa, bá àwọn ṣe máa cross over, wọ́n ní gbógun sókè sí Ọlọ́run. Ọlọ́run dẹ̀ sọ̀rọ̀ jáde. Torí oní ìdìkan Ọlọ́run sọ̀rọ̀ jáde, àwọn situation kan wà tí ò nídi ọgbọ́n orí, tí ò nídi ìmọ̀ èèyàn, tó pé ohun Olúwa nìkan ló lè tì ọ́ sí next level. Gbá mi o, ní orúkọ Jésù ti Nasareti, ọ̀nà rẹ̀ ńlá o. A ó gbàdúrà fún ọ ní ọjọ́ náà ní aago mẹ́jọ àbọ̀. A bẹ̀ sí anoint orí, ọwọ́, àtẹsẹ̀. By 9 ìsìn abẹ̀rẹ̀. By 11 àti ṣetán, ó ti lè pù á síbí láti bí lọ, kò máa lọ tọ́ọ̀chì ẹ. Bọ̀ má sọ wípé ó gbọ́ mi ò yà. Ó léwu o, fún ẹni tó bá gbọ́ mi nísìnyí tó ní à, ọ̀rọ̀ ìjọ kọ́ lélẹ́yìí, orí ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ lélẹ́yìí, mi ṣe náà, ọ̀rọ̀ ìgbédìde lélẹ́yìí, èèyàn kọ́kọ́ máa ń du ayé ẹ̀ kó tó du ẹni tèmi. Wo ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta má mi sí ẹ̀, ìwọ fún ara rẹ, fi ara rẹ sí àwẹ̀, fi ara rẹ sí àwẹ̀, fi ọjọ́ mẹ́ta yẹn ṣe retreat fún ìgbédìde àyànmọ́ ẹ. Ọ̀gá tó bá ti kúrò níbi iṣẹ́, máa drive down sí Bakari Street. Tó bá ti wọ ìṣẹ́rìí dìmù níbi dáadáa bàtú yẹn, First Ọ̀nà Gando, Genesis Bus Stop níbi tí Petrocam wà yẹn, on a top bag, so for look at a colleague at the back of the street, but Bazalo, touch by calling back at the street, and brother Ben, Tobon Bonati and a Paja on a drone gate, Tobon Drone gate, on a drone gate, that gate, Getty Abbasson, one a Dionati Ben, Bazi Bakari, on a drone Okwala, Lato Kwala, Bok at a Latibe, and brother Church Bazaar, in back at the street, okay? Church in Lolo, Bokbe, Lomombe. I'm outside my bedroom. Are you going to that big church? Why the bed? Why the bed? A room bo, must be bed. No. Or run your money lay, or go lay, or a bed in the lay, or do any tea.
1: Amen.
0: A book will not be one in Batamano.
1: Amen.
0: So, not tea, but what do at the night, this thing, the other chamber, or the joke, only what we be, we be. What we be may not be until there's a force applied on an object. There's no reason for the thing to move. It needs to ask to move because there's a force applied on it. Anointing is a force. Anointing is supernatural. Anointing is power. It's a moving force that has the capacity to enhance, to bless, and to expand. The whole you call leto, tia anubati dasi, ogushe, more tire, nyodono, epi amonombayi, maro mi lejo, baba, esoro ashe, bau na shema debe, daso, epi amonombayi fuon.
2: It's 091-5899-4696. It's 091-5899-4696. Or 081-32-38-9415.
0: 081-32-38-9415. Bi o bi dodo mu se gbadua o no gbadua si Olorun pe ki Oluwa ko mu jade wo eni ti o gbadua eni ti o ni woli to fe ba ninu ogun o gba gbori o ko wo bo ti e ma ku o ye ko ku togotogo ko ni da ko ku laye kai kan ko ma de ma ko ku laye ah wo bi to ba ku to rogolo o to ma du mi fun ni bi pe to ba di orun wa tu lo jejo nbe to ni awon anyomo ti a so pa pelu re ati ti pasa de dide laye to je ko jeyan ni bi to tin sere bi to bi sole ni bi to tin sun won je te wa fun ni eta bibeli so pe akun yo wa ni orun mo be lo wa rabi pe ta ba pe be ni bi ayo ki le kun se ni be awon to wole si joba orun ti won tun mu ilere olorun se ninu aye won wa sukun mi o de do ko sukun asiko ni de lele oga jara mo se jara mo se da to gbadua asiko jidelele yo o de ma da fun
1: amen
0: ma se amini bi to wa oduwa gbe ori re soke
1: amen
0: o gbo un ekun re
1: amen
0: lati bi mi mo re wa
1: amen
0: o sanu re
1: amen
0: a gbe odide
1: amen
0: mo ni a gbe odide
1: amen
0: a so di eyan
1: amen
0: orun sanu re
1: amen
0: ilekun si
1: amen
0: jado gbadu e soke baba
1: baba
0: mu mi jade
1: mu mi jade
0: ni koru okan
1: ninu koru okan
0: adua